0: lọ́jọ́jọ́ Wednesday ọba mẹ́ni yìí káyé yóò bọ́lá kẹ́ wà àti àkọ́bí rẹ o. Ọba mi ti ń ṣọrẹ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ní mílímílí fún gbogbo wa. Ọba mi ọlọ́dẹ tí kì í ṣe onílẹ̀ tí kì í mí onílẹ̀ tí kì í wò. Òun náà ní pín wá yọ owó ògo wá ìrètí wà. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Bàbá alábíyẹmọ ti gbàdúrà fún gbogbo ọmọ ní àgbáyé ti wà lórí afẹ́fẹ́ o. Pásítọ̀ Fẹ́kẹ́yẹ mẹ́rẹ̀ ni mò ń jẹ́. Àkọ́bí rẹ àti àwọn ọmọ rẹ wọ̀n ní dìgbẹ̀wù dání láyé o. Gẹ́gẹ́ bí ìṣe wa lóṣooṣù ẹ ti mọ̀ wípé a gbọ́dọ̀ fi ọ̀sẹ̀ kan jí àwọn àkọ́bí. Sọ́ri láti ẹni Wednesday títí dọjọ́ Sunday tá a máa ṣe service. Àdúrà àkọ́bí pọ́nbẹ́lẹ́ la máa gbà lórí afẹ́fẹ́ ìkó múra. Ìtànkan ni gbogbo ọ̀sẹ̀ tí mo fẹ́ fi gbàdúrà. Ọmọ kan ṣoṣo ní abiyamọ yìí bí. Ọmọ yìí ló jẹ́ àkọ́bí rẹ̀ tó dẹ̀ tún jẹ́ àbígbẹ̀yìn rẹ̀. Ọ̀sọ́kọ̀ orúkọ ni wọ́n ránṣẹ́ pé abiyamọ yìí. Wípé ọmọ rẹ̀ kan ṣoṣo ti fò sẹ́lẹ̀ ní Kaduna. Nígbà tó bá wípé ọmọ nǹkan ṣoṣo ti fò sẹ́lẹ̀. Ìkan tó kọ́kọ́ sọ ni pé Ọlọ́run á ṣe jẹ́ ìbítíbọ tí fọtọ́ láti ṣọ́ọ̀ṣì wọn láti bí ogún ọdún. Kíákíá ló sọ fáwọn tó pè fún kẹ́kẹ́ máa gbókò ọmọ náà bọ̀ wá báhùn lẹ́kọ̀ọ́. Ó ní ká máa bá ń gbẹgbọ̀ wípé òun ò tí gbàgbọ́ wípé ọmọ nǹkan ṣoṣo ti kú. Ó ní ká gbé pàdé òní ṣọ́ọ̀ṣì tó ń lọ. Nígbà tó di òru ọjọ́ yẹn náà gbé òkú ọmọ ń wọ Èkó. Abiyamọ wo ló ń gbọ́ mi náà ní gbogbo ọmọ Kámọ́lẹ̀. Mo fi májẹ̀mú Ọlọ́run sọ̀rọ̀ lórúkọ Jésù wà ní gbogbo ọmọ Kámọ́lẹ̀ o. Àkọ́bí rẹ ò ní kò sẹ́lẹ̀ lójijì. Ẹ̀yin ọlọ́mọ kan wà ní gbolú ọmọ lọ́wọ́ rẹ. Ìyá ọlọ́mọ rẹpẹtẹ lórúkọ Jésù wà ní gbàkọ́bí rẹ lọ́wọ́ rẹ. Wọ́n ní gbà kankan lọ́wọ́ rẹ sẹ́. Bó ṣe rí òkú ọmọ náà ní lóòótọ́ lóòótọ́ ló ti gan. Ó ní Ọlọ́run rárá àwọn ọmọ yìí ò lè lọ gbé. Ojúkẹ pa ojúkẹ rẹ ni rẹ. Ọmọ kan jojo tó ń fi àgbà ara bí. Kíákíá ló ní ká máa bá ń gbọ́mọ̀ ń bọ̀ ní tọ́lẹ́tì ṣọ́ọ̀ṣì. Ó ní ká máa gbẹbọ̀ ní tọ́lẹ́tì tó ń fi ogún ọdún fò fún ìjọ Ọlọ́run. Ó ní àfitó òun ò bá fi ogún ọdún fò tọ́lẹ́tì fún ogún ọdún. Làwọn èèyàn wá wò wípé ìwọ lọ́dún kan tọ́lẹ́tì ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọmọ tó ti kú. Wọ́n wò wípé sí ọ̀fọ̀ ọmọ tí ń jẹ́ kí ìyá máa ṣe gángangan báyìí. Á sà bí wọ́n ṣe gbókò ọmọ wọ tọ́lẹ́tì nìyẹn. Lójijì ló kó ọmọ bá sí. Lójijì ní àkọ́bí rẹ̀ sí. Lójijì lójúkẹ pọ̀júkẹ ìrẹ́ rẹ̀ sí jáde. Á sàdúrà mẹ́lọ lọ ti gbà lórí àkọ́bí rẹ tó fi lè sìrègùn ní ọjọ́ ọ̀la. Ìfara ẹni jì mẹ́lọ lọ ti ṣe torí àkọ́bí rẹ tó lè fi sìrègùn ní ọjọ́ ọ̀la. Màmá tó bá ní ká tó ṣe gbòógì lọ́wọ́ rẹ tó fún ẹ ní ìdùnnú. Ọkọ tó bá lè ṣe ni kó ṣe nínú àdúrà kó má bàa bọ́ lọ́wọ́ rẹ. Nítorí ayé nígbà lọ́wọ́ ẹni tá tún máa bèrè wípé kí lọ́dẹ tó fi fi pamọ́ dáadáa. Nítorí ayé nípa ní mú pamọ́ tá tún máa bá ni wà. Nítorí ayé nípa ní lákún tá tún máa bá sunkún. Ayé òní kẹ̀yìn àkọ́bí rẹ sí ọ. Ohun tó dùn ẹ́ lórí àkọ́bí yẹn yóò padà di ayọ̀ mọ́ lọ́wọ́. Àní àkọ́bí rẹ yóò tọrọ mọ́. Àkọ́bí rẹ yóò ní ṣàkóbọ̀tà fún ẹgbẹ́. Bẹ́ẹ̀ ni kò ní ṣàkóbọ̀tà fún àwọn àbúrò rẹ̀. Àkọ́bí rẹ ò ní wojú ọlọ́jú kó tó jẹun. Tàbí torí ara rẹ àti torí àkọ́bí lórúkọ Jésù ogun àkọ́bí òní di àpínlẹ̀. Àkọ́bí wọ̀ ní yọ kúrò nínú ogo rẹ̀. A ṣe bí òní yú àkọ́bí rẹ lẹ́nu. Bàbá tó jẹ́ àkọ́bí wà rí ogo rẹ lò. Bàbá tó jẹ́ àkọ́bí ìgbà tuntun máa yíkọ̀. Kẹ̀kẹ̀rẹ̀kẹ́ kì í lòdì ìbànújẹ́ àkọ́bí rẹ ò ní lòdì ìbànújẹ́. Lórí àkọ́bí rẹ ò ní lòdì ẹkú o. Àkọ́bí rẹ ò ní pàdé aṣẹ ní bá ní dárò. Ayé òní ìṣọ̀rẹ́ táyé ṣe fàdìyẹ fún ọmọ rẹ. Àkọ́bí yìí ní gbogbo ibi tó ti rí ẹ̀sí padà lọ́bẹ̀ kó lọ di ọba. Ìròyìn ayọ̀ àkọ́bí kò ní dà. Ìrìbàṣẹ̀ sórí àkọ́bí àtàwọn ọmọ yòókù. Àkọ́bí ò ní tẹ́ láti ìrìn àjò. Ayé yóò fojú rẹ wo àkọ́bí rẹ àtàwọn ọmọ yòókù. Ayé onílé kókó máwọn ọmọ rẹ. Ọmọ rẹ ò ní ṣe irú ẹ̀gbọ́n. Àkọ́bí rẹ ò ní ṣe irú àwọn àbúrò. Kò ní tọrọ aṣọ wọ o. Kò dẹ̀ ní yá bàtà wọ̀. Rúbẹ́nì àkọ́bí ò ṣayé wọ́n tó bá lẹ̀ ní òdà. Àkọ́bí ẹ̀gún wo lọ bá lẹ̀ mọ́ fi ẹ̀jẹ̀ Jésù parẹ́. Mọ́ fi ẹ̀mí mímọ́ parẹ́. Mọ́ forúkọ Jésù parẹ́. Mọ́ fi agbára Jésù parẹ́. Mọ́ fi àjíǹde àti ìyè parẹ́. Mọ́ fi wà láyé Ọlọ́run parẹ́. Àkọ́bí ò ní forí gbẹ̀pẹ̀. Àkọ́bí ò ní dìgbẹ̀wù dání. Ò ní mo mẹ ẹkú torí àkọ́bí rẹ o. Ẹ̀dá ní ṣe ni ẹ̀dá ní lànà lórúkọ Jésù wà ní ṣe àkọ́bí rẹ o. Wọ́n lànà fàkọ́bí yín o. Àjọ oríire rẹ ò ní fàyà o. Alálùpàyídà ẹlẹ́nìí ni ọmọ rẹ yóò padà ṣẹ̀ sí. Ẹ̀yin àkọ́bí ó yẹ lọ ṣàṣeyọrí. akobi akobi da ayo ni you are getting the honor o adun ni ogbe yen yen akobi o prayer request yen akobi o para di testimony eyin akobi le oni sukele yin o eyin akobi e ni di wo sinu yara igbagbe ile o ni bi ati ke gbe wa aladuro lori akobi re akobi gbe ologun to ba lu yo duro to ba fa yo fa to ba le wa ba o ki ko gbe akobi le ma han fun gbogbo araye ri akobi ninu awon run yo te eyin akobi lorun o eyin akobi e sha me e sha ye wa wa araye lo o ni di gbe to yo ayika lo ki polomo re ma tele yi pe o ayika se keke omo re koni ko o isa koni fodi bi sun omo re oruko just ko gbe odide o olorun gbogbo re ara yo fa akobi re soke ogun to je gbe awon akobi ni bi kan koni je gbe akobi re o gba fa ko gbe odijo fu koni bori akobi lagbaye idambu to lore eyin akobi eyin omo yo gbe lo make e e ku ati aro kankan dobi lori eyin akobi loni o ona oni di maye akobi akobi re akobi mi oni di awati akobi re oni aloshe eyin ti aja fi mo mara sere lo fi ngeja aye oni je eyin akobi je o akobi re oni wo gawo eyin akobi o ye sami e ma rowo na ona ala fun yo oni sofo akobi re ogbo eyin akobi o ye gbera akobi ayo re de o ogbo eyin akobi o ye lo buyo ani to ni akobi o ja tete ma ba mi sami lori e loruko jesu ko ma re oni di gbewu dani o je eyin akobi to ma deta gbalagba o ye ma rin bi oba o ye ma se bi oba eyin akobi e gbere yin ni alaye ani gbe contract lati fi aso so eyin akobi ma le yo bori ara re gbe eyin akobi eni jabo e oni rebo so ri adua akobi ti mo bere lori afefele ni ti mo fe pari lojo sunday ri wipe o miss kankan ninu re o to ba wo jojo sunday ni dale mo ororo akobi gokan kan ni ki pe fun gbogbo abiyamo aso ororo kan wa to ma so eni eje di eni waju inu abi ni mo ti bo pe jade lori afefele ni wipe ko joko sile re ti akobi re to gbegbe si aye eji ko de eni waju ti eni waju akobi re ko ma pada di ero eyin ti eni waju akobi re ko ma pada di atoro je yesu oluwa wa eri na pe ni ko ba mi plan nitori akoko ti lo
1: e ba mi ye oluwa logo olorun baba labiamo
2: haleluya
1: mo dupa lowo olorun alaye oba to ka mi mo awon to ma lo si UK
2: ama
1: mi
2: UK
1: pe mi ni ojo kan bi pe mommy e ma mura sile mo ni ni bo ni mo nlo won ti e je ki ngo rara won kan ni ki ma pale ru mi mo
2: awon lo ni ke pale fa yen
1: awon mo mi ni sei o je ku otun la niyan bo se wa gbe mi mo lo si UK mo lo osu mefa o lo layo mo bo layo e ba mi yin oluwa logo olorun baba labia mo mo se lo layo ti mo bo layo mo ba ijo olorun alaye lalaafia mo ba idile mi na layo ati alaafia
2: igba wo la de gan
1: on the 21
2: e lo jeun omo
1: ehun to ti wa wa nbe ni pe mo se nbo awon mo to wa gbe mi ni lati airport mo ko tun gbo nje wa fun mi tori mo pe won pe onje to n fun wa o ti su mi ti ba ti mo tun wa dele ti awon mi gbe mi dele ti won si gate ti mo wale njẹ gangan ni mo pe 70 years
3: hallelujah
1: awon mi ti tabana won ti to chair won ya photo mi si won ti e so anything fun mi won la won fi se surprise fun mi
2: aji wo lo mo yin ma se surprise yanu fun
0: ni ola ni ko gbogbo abiya mo ma mu osan meji wa baba labiya mo ma ba won mu eyo kan wa ni ofe nitori ati wa ni akoko ikore adua bole ni bosu bosu to wa ni for ni ogun se ni bus stop ya so fa lokada kan gbe lo si church amo fakeye ago mesan ni o wa rire gba oni ta bere duwa lori akobi gege bi se wa lo so gbogbo eniyan lo ma da ori akobi ko wa si ye to le fi ranje wo sari upo da si eto yi sori lori akobi re o si ma pada gbe gbo pe o mama boyo ti gbo ikede ti mo fe so itele won ni ka gbe sojo ojo meta di de ni September 16 won de ni dada ni gbogbo abiya mo lo gbodo wa nbe ki la fi akori soji yi a pe ni emi oni mo boje omo be ni se gbogbo wo ni mo boje omo loruko Jesu igororo ati matu fun eniyan 20,000 ani ki ku fun awon eniyan lofe mama soro lori re si lori afefe lola je won ma lo bayi olorun baba alabiya mo o
4: haleluya
5: hello hello prophet 090 60 57 1110 fun itẹsiwaju eto yi e le fi ore si account details yi 30 34 347714. Lẹ́ẹ̀kan sí 303434714. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo, a ò ní máa bọ́jọ mọ́.
4: 89.3 FM, your preferred wholesome radio.
6: The time is 6 AM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Láti ìkànnì kọ̀ǹga àgbọ́mọ̀gbẹ gérégé lago mẹ́fà ìdájílù.
4: The news on Wells Radio 89.3 FM.
8: Hello and good morning. Here's the headline news on Wales Radio 89.3 FM, your preferred wholesome radio. We're reaching you live from Wales Broadcasting House along Alafi Avenue, Oluyole Estate, Ibadan. I am Toluwaleke Ali. Federal government sets a new 24-month timeline for the completion of the reconstruction of Lagos-Kata Bridge, down from the initially slated 36 months. Chairman of the Presidential Working Group on the National Policing Bill, Femi Gbajabiamila, warns against giving state governors unrestrained operational control over police services when it takes effect. Alaafin of Oyo, Oba Akeem Owoade, unveils 37 members of the Oyo Empire Day Celebration Central Working Committee for 2026. Another 65 Nigerians are expected to return home from South Africa today, August 26, 2026, under a privately sponsored voluntary repatriation program. National Agency for Food and Drug Administration and Control, NAFDAC, intensifies nationwide enforcement of the federal government's ban on the manufacture, distribution and sale of alcoholic beverages packaged in sachets and plastic bottles below 200 milliliters, warning manufacturers and distributors that continued violations will attract severe regulatory sanctions. Canada announces counter-tariff

0: ṣé ìwà lè tẹ̀síwájú láti darapọ̀ mọ́ àwọn tó mọ rírì orí bàbá yẹn láti máa dúpẹ́ wípé
1: olúwa ṣe o
0: lórí ọ̀rọ̀ ayé mi, olúwa ó máa ṣe
1: lórí ìrìn àjò mi.
0: Mo máa yàn ọ́ lógo fún ìrànlọ́wọ́ rẹ gbogbo nínú ayé mi. Bí mo ṣe ń pè ọ́ ló ń dá mi lóhùn,
2: o dá mi dá ìrìn àjò ayé mi kankan.
0: Ògo máa ní forúkọ yín ní òkan bẹ́ẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ṣà
1: wípé olúwa dáríjì mi lónìí
0: nítorí àánú rẹ
1: pa ẹ̀ṣẹ̀ mi rẹ.
0: Mi ò mọ̀ bóyá o rọ́rọ̀ sọ ìwé ìfisùn tá a gbé síwájú rẹ
2: láti lè máa fi yọ ọ lẹ́nu.
0: Lónìí ìwé náà a gbà á a sì fà á ya lọ́wọ́ rẹ̀.
1: Jésù olúwa wa àmì
0: sáré gbàdúrà yìí pẹ̀lú mi
1: sọ wípé olúwa
0: ọ̀rọ̀ wo ní òkùnkùn sọ sínú ayé mi tó dirúgbìn ibi tó ń jà mí lógun. Lónìí inú olúwa ṣàwárí ẹ̀ bọ́ọ̀lù kó jọrun ti gbòǹgbò ti gbòǹgbò fún mi. Jọrun ti gbòǹgbò ti gbòǹgbò jọrun inú olúwa jọrun ti gbòǹgbò ti gbòǹgbò jọrun nínú ayé mi jọrun ti gbòǹgbò ti gbòǹgbò jọrun. Pé Jésù gbàdúrà yìí dáadáa nígbà kejì o wípé olúwa ọ̀rọ̀ wo ní òkùnkùn sọ sínú ayé mi tó sọ rẹ̀ dirúgbìn ibi tó ń jayé mi lógun. Kẹ́ ní ìtara wípé iná olúwa o bọ́ọ̀lù láyé mi kó ojó ti gbòǹgbò ti gbòǹgbò. Bọ́ọ̀lù iná olúwa jọrun sọ wípé iná olúwa bọ́ọ̀lù nínú ayé mi lónìí jó wọrun ti gbòǹgbò fún mi. Máa jọrun máa jọrun máa jọrun iná o máa jọrun ṣàwárí ẹ̀ jó oorun fún mi. Gbàdúrà kejì yìí sà tó bá jẹ́ pé o ní àfojúsùn rere níwájú tó o sì fẹ́ débẹ̀ kíákíá sọ wípé olúwa lónìí yìí fi àánú rẹ fi fà mí débi rere tí mò ń láfojúsùn rẹ fún ayé mi láti dé láyé. Àánú rẹ fi fà mí débẹ̀ olúwa lónìí ibi rere tí mò ń láfojúsùn rẹ láti dé tó dàbí ẹni wípé ń wọlẹ̀. Ẹ fi ọwọ́ àánú yín ẹ fi fà mí débẹ̀ lónìí ẹ fà mí dé ibẹ̀ lóṣù yìí ẹ fà mí dé ibẹ̀ lọ́sẹ̀ yìí ẹ fà mí débẹ̀ nípa àánú ẹ fà mí débẹ̀ ibi ògo tí mo láfojúsùn rẹ̀ fún ayé mi ibi títayọ tí mo láfojúsùn rẹ̀ fún ayé mi ibi ìtura tí mo láfojúsùn rẹ̀ fún ayé mi tó dàbí ẹni pó ń le láti débẹ̀ tí àwọn ẹ̀ka ènìyàn sọ wípé mi ò ní lè débẹ̀. Olúwa lónìí fi àánú rẹ fà mí débẹ̀ ẹ mú mi débẹ̀ ẹ fi fà mí débẹ̀ lọ́sẹ̀ yìí ẹ mú mi débẹ̀ àní ẹ fà mí débẹ̀ níwọ̀n gba ẹ̀bà tó kù tí a lò nínú ọdún yìí ẹ fi mú mi débẹ̀ ọlọ́run àánú fà mí débẹ̀. Ìwọ̀n bóyá o gbàdúrà yẹn lẹ́yìn ìgbà tí iná bá run ọ̀rọ̀ ibi èyí tá ń pè ní ìṣẹ́gun ntókù náà ni pé káyé o tẹ̀síwájú ṣùgbọ́n lè má ṣe é ṣe táàánú ò bá wa rí. Tó bá wá lè ṣe àmì sí ohun yìí mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ wípé ibi rẹ tó láfojúsùn rẹ̀ láti dé táwọn kan nípò ní le débẹ̀ àánú elédùmarè ó ṣàwárí rẹ ó gbé ọ débẹ̀. In the mighty name of Jesus Christ ṣé o dẹ̀ rámi ṣe mo ní àánú ó ṣàwárí rẹ ó gbé ọ débẹ̀ ó gbé ọ débẹ̀ ó gbé ọ débẹ̀. In the mighty name of Jesus Christ ohun tó pẹrẹ ní ọ̀rọ̀ tó di irúgbìn sínú ayé rẹ tó mọ ayé ẹ yí padà sí ibi tí ò jẹ́ káyè rẹ le débi tọkàn rẹ ń fẹ́ tí ò fàyè gba ìbùkún láti wọlé tọ̀ ọ́ bóyá lórí ọjà rẹ bóyá lórí òwò rẹ. Lónìí ọ̀rọ̀ yẹn tó ń bomi rin irúgbìn ibi tó ń bomi rin irúgbìn ìkorò tó ń bomi rin irúgbìn ìpọ́njú nínú ayé rẹ iná bọ́ọ̀lù ojoorun sàmì mo lójó wọ́rún ilẹ̀kùn ìbùkún ẹ ṣí ohun tó mọ̀ ṣe yẹn ó di ọ̀rọ̀ ìyípadà bá ọ. Jésù olúwa wa àmì.
3: Mo ní kí n sáré fàsìkò yìí pè ọ sínú ìpàdé àdúrà alágbára tó ń bọ̀ ní ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án that is 9/9 tí a pe àkọlé rẹ̀ ní ọlọ́run rántí mi fún rere. Lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́sàn-án alẹ́ ìdí tó lúwa fi ní ká gbé program yìí kalẹ̀ nírú àsìkò yìí ni wípé àwọn kan wà tí ọ̀tá wọn ti ní kò sí ohun rere fún wọn lọ́dún yìí. Ọlọ́run ní kí n sọ fún ọ pé tó o bá lè wọ òun nínú program náà òun ó bà ní ọ̀tá jẹ́ lórí rẹ òun ó sì gbé orere tó ń lépa lé ọ lọ́wọ́. Tó o bá lóore ọ̀fẹ́ láti wá képe ó máa rántí ẹ̀sà á dẹ̀ káwọ́ náà kúnkọ lára àwọn tí ó kórè òpin ọdún láti ibikíbi tó bá ti wá ń bọ̀ gbìyànjú láti pè sí nọ́mbà tí màá fi sílẹ̀ yìí. O dẹ̀ lè mẹ́sẹ̀jì mi ní WhatsApp bákan náà 070-666-73-107 lẹ́ẹ̀kan sí 070-666-73-107. Jájọ gbé Ọlọ́run fún àánú 9/9 tọdún tó lọ àkàmọ́yé ṣe agbára lọ́lọ́run ṣe ń bẹ̀sà tí ẹ náà ń dúró dì ọ́ ní 9/9 yìí darapọ̀ mọ mi jajọ kepe Ọlọrun lẹyin ipade adura naa wa ni ere titayo
2: gbogbo kan to lori ofe lati ma gbo mi ni wakati yi mo ti kiwa fun igba ati asiko tutun eyi ta lori ofe lati ri mo si gbadura fun o to ba gbagbo pe igba tutun asiko tutun eyi to ri yi ayo ni wa fi laaja sugbon gbosa lati le ni ayo ati idunnu bo se gbianju lati ni won on tọlọrun ba so fun pe ko se mo woye popo lo nle pa on rere to dabi eni pe on rere ti won nle ko te won lowo I have solution for you today to ma mu on rere to nle pa yen te lowo to ba ti le se ko si se to le kisi ni nkan ohun ohun na ni ifefun ni eni kan wo pe ah ifefun ni be ni ifefun ni o ni agbara Ọlọrun si ma nlo fun opo ohun iyanu wa gbo ko ni se ru ipo to wa boyo ti ga boya wo ese ndide bo ni o ti e le to bapo lati fi fe lomi o nilo lati gbegbese lori ohun ton pe ni ifefun ni fun awon eniyan seriously it makes way a lot for those who believe in him kino si fa ti mo fi soro yi nitori opo sare ati saseyori nkan loni sugbon satani bu foju lu won lati je kan wa sibe ninu ide ponju ohun ti won wa kan ma ba ri nitoto o le wa ninu idamu o le wa ninu irahun lẹyin ọrọ yi to ba le yi pada ko kan gbianju lati ma ba ni awon eniyan kankan pade angeli to ma dide soro ti e gangan to ma sawari awon eniyan lati wonu won koju si ose lori loni o ma ran won na lowo o ni agbara sa ohun ti won pe ni ifefun ni eni to ba se ru nkan ti mo so yi ko si nkan mi to se ju pon fa oju rere Ọlọrun so dara re lo nipa kini nipa kiko bi to dara si elegbe ni sa o fe ko na o la fun o fe ki ise re o di ni nla o fe ki alaafia okun nu ile re o fe iran lowo o fe tesiwaju ninu ere ije ogo o wa n dabi eni wipe ona di tabi igbese gbogbo to n gbe o n ja sofo ko yori sibi to ye ko yori si to ba le gba oro ti mo n so fun oyi mu lati bere si ni ran awon eniyan lowo ni ipele to ba le fi gba ran won lowo to n ba ni awon elomii pade to n pa awon elomii lerin ere ohun to n sa o ti dide dan ko pare sibi to dara gbo akawe ninu bibeli arakunrin kan la n pe ni Jobu Ọlọrọ ni lati le ko ra nkohun Ọlọrun mi si ise re gbogbo to n se lo n lo deede sugbon to jo ta koro si leyin to mu ki gbogbo n to ni o parun lojiji o ti fa aisan de mole ko sa alaafia fun mo o wa ninu ibohun ni gbogbo igba sugbon ni ojo kan tasiko to loju Ọlọrun Ọlọrun be wo o si yi igbekun buburu re pada si lere se wa sami nibi to wa yen inu igbekun ki gbekun to le wa wakati ti e na de loni a be o wo a tu o sile sami in the mighty name of Jesus Christ Ọlọrun kan si wipe gbo to ba be dide kuro ninu ipo to wa yi sure fun awon ojulumo to yi oka jasare ka Job chapter 42 eja ka ise kewa ikokanla ati ikejila lati je ko yi wa dada oni wipe Oluwa si yi igbekun Jobu pada nigbati o gbadura fun awon ore re Oluwa si bu si ohun gbogbo ti Jobu ni ri ni iseko meji bawo wa Ọlọrun se bukun gbo nti elewun yi so nigba naa ni gbogbo awon arakunrin re ati gbogbo awon arabinrin re ati gbogbo awon to ti se ojulumo re ri won ba jeun ninu ile re won si se idaro re won si sipe fun nitori ibi gbogbo ti Oluwa ti mu ba olukuluku eniyan pelu si bun ni ike owo kankan ati olukuluku ni oruka wura eti kankan so ti wa bayi ibukunde 12 bẹẹni Oluwa bukun ibẹyin Jobu ju isaju re lo o si ni egba meje agutan egba meta ibakase ati egberun ajaga oda malu ati egberun abo ketekete just because of little things ti Jobu se da ikolo Jobu pada ale da ikolo ti e na pada to ba ti niri o wa nle pa on rere o dabi eni pọwọ re o kan kan gbianju lati ko ba se fi fun elomi jun elomi na ninu o le je pe ni to odun ninu yen owo e ni ase isiri re wa wa won alai ni ri se on ti agbara re gbe fun won ko n se le kan o lowo si idagba soke se Oluwa lona gbogbo ma fa seyin ninu ise rere wa ma fi awon kan won ye ba Ọlọrun soro ohun to n sari eyen to ba le se pelu okan pipe lai roju lai kun mo ni igbagbo kikun ninu Ọlọrun wipe a fohun gbogbo to n le pa yen le o lowo nitori ninu sise awon kan won yi Ọlọrun ò ní ṣaláì má fògo rẹ̀ hàn sí ọ. Gba orí rẹ mú dáadáa o. Kò gbàdúrà ẹ̀ nínú ìtara ọkàn rẹ̀. Wípé Olúwa bá mi kọ́ lónìí. Àwọn orúkọ tó ń sọ̀yàn mọ́ da láìlágbára tí òkùnkùn fi ń pèsè dá mi.
1: masoba dalia kaba
0: ninu igbimo won loni oluwa ko fun mi
2: oruko wo lawon igbimo to yi jobu ka o fi pe jobu tan
0: bibeli so wi pe awon ore re meje wa bewo nigba ti won gbo ibi to de ba nigba ton dodo e kinan se baba gbo sa mo tu jobu ninu oro buruku na fi gba ori e ko soruko ti won fi pe tan ohun ti o je won lo nje soro ninu itarasa se ye nikan si lasiko yi wi pe ba mi ko ko fun mi ko fun mi tenu mo wi pe e ba mi ko emi mi mo ko oruko yi oruko ta fi n pe mi ninu igbimo won to n pa ti mo fe jera ti o je le je to ye ki n je ti o je ki rayo soro wi pe ti o je ki ise emi o mere jade oruko ye ni sa wi pe emi mi mo ba n ko ko fun mi oruko ye ni o mo ba n ko ba n ko ba n ko loni ba mi ko ko sele ta n fi iru awon oruko yi pe aye won e lo bo se fe o nkan e ri bo se ro mo pa ni ase si aye re raba ada lo bi yakaba oruko ti awon eka eniyan fi pe o ninu igbimo won loni yi gangan aye oruko na pada gbogbo rere to ti bere lataaro loruko oluwa ko se mo lara ohun gbogbo buburu to ti ko loruko oluwa aba oko bi yi pada se ba job loruko oluwa iyi pada rere ba o o tun jiya mo ori be Jesu oluwa wa amen nibi kibi to le wa kakiri agbalaye ti awojo win de boyo won lati gbadura pelu mi siwaju si o le pe mi sori number ti wa gbo leyin oro yi o de le message mi ni whatsapp ba kan na lati da bo mi ni prayer group wa eyi ta ma ngba ni gbogbo ojo monday ati wednesday an gbogbo obere osu la ma npejo po lori agbagbe yen na tolorun si ma nba wa pade won le darapo ki ari re ti le gba mi si otun si telephone number to le pe mi si to si ti le fi darapo mo whatsapp group wa na ni 0706667307 le ko si 0706667307 nipa igbagbo re ohun gbogbo to ti bere ninu adua aanu le se titi ibami ta tun pade Oluwa yo buku fun o.
4: Eto akoko ibapadanu ni esese gbo ton yi lati le se ranse Christ World Overcomer Ministry. Iranse Olorun Emmanuel ni won sese fi onje mi bo wa. Anu Olorun ko ni fi gbogbo wa sile. Ti e ba fe ba wa soro tabi e fe adura ati igbani nimoran cancel e pe

A jẹ́ pé bí ojúmọ bá ti mọ́, wọ́n pé ọ̀yà là pèrègede. Ọ̀yà ire owó ọmọ àlàáfíà tó ń ta Èkó ti ṣe bálẹ̀ tọrọ. Òní kótúlà kò wá lówùúrọ̀ tòní. Ojúmọ tó mọ́ wa lónìí lójúmọ́ àmójọ yín, ojú tó mọ́ wa lónìí lójúmọ́ àmójọ epo. Ojú tó mọ́ wa náà lójúmọ́ àmójọ mọ́dùn mọ́dùn bàbá oyin o. Akíwa pé ẹ àkú ojúmọ́, àkú ojúmọ̀, àkú ojúmọmọ. Ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì fẹ́ dé láàárọ̀ tòní, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ amojú ẹ̀rọ fún sáà tẹwà yìí Henry Oníọlọ́wọ́ Bótìní fún ti àárọ̀ tòní. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá Olomiye, olóko tèmi ń jẹ́ mo kí n pe àkó àmójúbà ètò yín ètò wa. Àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́ fún ti òwúrọ̀ tòní ti ṣe ọjọ́rú ọjọ́ 26 oṣù kẹjọ ọdún 2026. A tún ṣe gẹ́gẹ́ bí ìṣe wa, a tún jọ àfikún lóko, a tún jọ ohun tó wà níta nínú àwọn ìwé ìròyìn wa láàárọ̀ yìí, kó tó di pé a mọ̀ tẹ̀wọ̀ iwájú. Gẹ́gẹ́ bí iṣẹ́ wa lágbára lọ́wọ́ Ọlọ́run, iṣẹ́ yín ò ní dìṣẹ́, òwò yín kò ní dojúrú mọ́ yín lọ́wọ́, etí tẹ fi ń gbọ́ wa náà ṣeré kò ní di ànáwólé lórí láṣẹ Èdùmàrè. Gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀yin àti gbogbo àwọn olólùfẹ́ yín, ìrọ̀rùn ayọ̀ àtàláfíà ọ̀lẹ́mọ̀ láǹfààní àti wà ní gbogbo ọjọ́ ayé yín. Láì fi àkókò ṣòfò, látinú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní, ìròyìn gbé báyìí pé ààrẹ Tinubu ti pàṣẹ wípé kí wọ́n lọ bẹ̀rẹ̀ àtúnṣe ojú ọ̀nà Benin bypass àti àwọn ojú ọ̀nà míì. Ojú ọ̀nà Iskefti. Ojú ewé kejì òsèlú ìròyìn wà láàárọ̀ tòde, nígbàtí ẹ̀mọ́gbà pé wọ́n ṣiṣọ́ lójú ojú ọ̀nà kan náà láàárín ìjẹta kan nílùú Ìbàdàn tí yàn ń fa wuyewuye lọ́tún àti lọ́sẹ̀, wípé bóun lẹ ṣe ṣe báyìí, ẹsẹ̀ wá ṣe léyìí, ẹsẹ̀ ṣe tọ̀hún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ gbogbo ẹ̀ ọlọ́run ló mẹ́ni tó ṣe tiẹ̀, ọlọ́run ló mẹ́ni tó ṣe tiẹ̀, ọlọ́run tó dáríra, ọlọ́run ló mẹ́ni tó ṣe tiẹ̀. Ọlọ́run nìkan ló mọ̀ ẹni tí ń ṣe tọmọ Nàìjíríà àtẹni tọmọ Nàìjíríà ń ṣe tiẹ̀, àbẹ́ẹ̀ gẹ́ tiẹ̀ báhùn. Láì fi àkókò ṣòfò, mo tẹ̀wọ́ iwájú kò ń bẹ̀. Wọ́n ní àwọn gómìnà wọ́n ná bíi ₦512 billion lórí mímọ rìnrìn àjò àti ọ̀rọ̀ àwọn ọ́fíìsì kálukú àti kò wà wọn. Ojú ewé kejì ìwé ìròyìn The Punch, oníròyìn wà láàárọ̀ yìí, ₦512 billion only ni wọ́n ná, kò tí ẹ pọ̀. Ẹ mọ̀ pé ni wọ́n pọ̀ ìrìn àjò pọ̀ lọ́tún lọ́sẹ̀. Àwọn kan tí wọ́n sì lò lọ́fíìsì náà kì í ṣe kèrémí, so yóò fẹ́ máa gbà bẹ́ẹ̀ lóòótọ́. Lọ́wọ́ ọ̀sàlẹ̀ rẹ̀, wọ́n ní Trump ti ń gbé ìgbésẹ̀ láti gba visa eléyìí tí a pé ó ń lọ bí 100,000 $200,000.

asylum seekers visas. Àwọn tí a pé wọ́n ń gbìyànjú kéde kan lórí ẹ mọ́ déplé. Déplé òun ni ẹ̀yìn wà. Déplé òun lọ̀rọ̀ yín bá dé. Kí wá lọ ṣẹlẹ̀ gangan ẹ lọ sí ojú ìwé kẹrìnlá nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. Wọ́n pé àwọn ètò àṣẹ ìwé àṣẹ à ń gba ibi àti ń fa epo àfa epo à ń wá epo àwọ epo à ń wọ epo àwọ epo. Wọ́n ní bí ìwé àṣẹ bíi mọ́kàndínlógún 19 licenses òní ó expire tí ó tẹnubodò lọ́dún tá a wà ìtẹ́ pé lẹ́yìn tó bá ti tẹnubodò bàbá gbọ́ tẹ́nìkẹ́ni bá ní òun kan o ìgbàwo kan o ìkòkò bàbá sásun tí ó ṣe ogun tó yẹ kó ṣe tójú ẹ̀ bá ti rí yọ faramọ́ ni. Ojú ìwé kọkàndínlógún òun sì ni ìròyìn wọn ló wà láàárọ̀ tòní. Wọ́n pé ààrẹ Tinubu àwọn gómìnà tó fi mọ́ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi lórílẹ̀-èdè Nàìjíríà gbogbo ẹni dìjọ ń wàásù ohun tó ní ṣe pẹ̀lú àlàáfíà àti ìfaradà láàrin ara wọn bí àwọn ọmọlẹ́yìn mùsùlùmí bí ẹ ti ṣe ń ṣe ọdún Idul Maulud lánàá òde yìí. Ìyá pé ẹ já jọ fọwọ́sowọ́pọ̀ ká gbé àlàáfíà lárugẹ níbi gbogbo eléyìí tí ẹ bá bára yín o. Ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ gbégbé ayé àlàáfíà ẹ dé ìfaradà ẹ dé ìfàyàrán ẹ bá dín sùúrù fúnra yín pẹ̀lú. Pọ̀síbẹ̀ sì ní ṣe wá àsìlá nánú fáwọn ọmọ Nàìjíríà pé ayé yóò ṣe é dágbé ayé ò ṣe é dágbé o ẹ já jọ ṣe fúnra wa. Wọ́n pé iléeṣẹ́ ọlọ́pàá wọ́n yabo ibì kan tí pé wọ́n ní kí ni ṣe ń bẹ̀ baby factory ni a pè ní ìpínlẹ̀ Ogun. Wọ́n sì rescue àwọn aboyún níbẹ̀ àti àwọn ọmọ wẹ́wẹ́ mélòó wá ni wọ́n ẹ lọ sójú ìwé kẹrin àti ojú ìwé kẹrin àti ìkarùn-ún nínú ìwé ìròyìn The Punch tó jáde láàárọ̀ tòní. Lẹ́yìn ẹ̀mufù ó di inú ìwé ìròyìn Nigerian Tribune wẹ́rẹ́. Ojú ọ̀nà Ìbàdàn sí Ìjẹ̀bú òde tí wọ́n fẹ́ ṣe reconstruction rẹ̀ tí wọ́n flag off rẹ̀ níjẹta ẹgbẹ́ òṣèlú APM ni wọ́n ti slamu federal government wípé kí ló dé o ẹ wí pé Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló dé. Wọ́n wá sọ̀rọ̀ pé a mọ ojú eyín a mọ tí ń ṣe yín ẹ̀rù gómìnà Ṣèyí Mákindé ń bà yín ni pé Tinubu fúnra lára rẹ̀ ẹ̀rù ló ń bà á pé ó wọ̀ pé gómìnà yẹn kó má lọ mọ fi wá gba star kó má lọ fi wá gba kinní kan kó má lọ fi wá gba tọ̀hún àbẹ́ ẹ̀gẹ́ tiẹ̀. Wọ́n pé kò possible kí náà ló ń ba gómìnà ààrẹ lẹ́rù lórí ọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé àkọ́kọ́ bí gómìnà Ṣèyí Mákindé ṣe jẹ́ gbajúgbajà popularity pé no be sere sere ṣe ìnà dey wine us àti wípé iṣẹ́ akin kanjú àwọn àti máa ṣe bọ gómìnà Ṣèyí Mákindé ó ń ba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́rù. Ẹgbọ́n ààrẹ mọ́mọ́ bẹ̀rù kò sí ní tó ń bọ̀ lókè tí ilé ó gbà ààrẹ mọ́mọ́ bẹ̀rù kò sóhun tó ń bọ̀ lókè láyé kò sóhun tó ń bọ̀ lókè tí ilé ó gbà. Ojú ewé kẹtàlélógún ni ìròyìn wà láàárọ̀ tòní. Èèyàn mẹ́tàléníogójì 43 ni ẹ pé wọ́n gbẹ̀mí mi táwọn kan wọ́n sì jí wọn gbé bí àwọn tẹ́rọ́rìsì bí wọ́n tún ṣe kọlu agbègbè bíi márùn-ún ní ìpínlẹ̀ Niger. Again, ààrẹ Tinubu wá kọ̀ndẹ́mù killings yìí o àti mass abduction. Sọ pé ẹ̀yin ọmọ ológun ẹ bọ́ sójú iṣẹ́. Ojú ìwé kẹtàlá ìròyìn ẹ̀ wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde láàárọ̀ tòní. Àtíkù ó ṣetán pé bí Tinubu ò bá ní darapọ̀ mọ́lẹ́bí dìbéètì tó fẹ́ ṣe èmi gan-an mi ò rẹ́dì because àwọn ọlájọ́ fẹ́ máa ṣe dìbéètì no tell me àwọn ọlájọ́ máa jíròrò ẹgbẹ́ òṣèlú ADC ọlọ́sọ̀rọ̀ pé unless Tinubu bá darapọ̀ mọ́ dìbéètì yìí o èmi gan-an fúnra mi mo busy ọwọ́ mi kún ojú mi dí I have a lot to do. Ó wá challenge iléeṣẹ́ ààrẹ pé ẹ jájọ sọ̀rọ̀ lórí petrol subsidy removal yìí tí mo sọ pé màá dá padà. Ojú ìwé kejìlélógún
let it be balance yen won ni Nigeria ni rank ni number 56 laarin awon orile ede eleyi ti pe won se kini o won rowo hori poorest countries by GDP won rank wa as 56th laarin awon orile ede ti nkan so mo na fun Global Finance Magazine awon na se agbejade re ojo iwe keje is that good or bad ejajo wowo Ile America ti hele ile ise ebo ifopo Dangote bi Nigeria petroleum export bi o se lanfani a je kini o o se rugogo for like 7 times oju ewe keje ni iroyin wa ijoba apapo bere atunse bi minister se se abewo si oye ekiti ilu peju kabaro odu eja wo ba se se bi ni asaba expressway na ware awon loko won wa bere si ni gba ojudo won bere si se kini o won bere si ni gba ojudo ojudo ni won mori le pe to bona o ba se rin se ba si wonu igbo lo ka ma gba be ma pe igirin ma pe igbarin ma pe torin oni ti won gun le bayi pe abi baba sa radan afo be sebo abi ki le pe eyan mo Nigeria ehn oni ti o wa nle mo ku nbe o di nu iwe iroyin Vanguard so jade laaro otuni ojo na Benin si asaba yen ri ti foran re wa nu iwe iroyin Vanguard loju iwe akoko ha e wa wo bi potopoto se ngbe moto mi ta ni wo oke ni waju Seruba Bailey oni o awon ona yen bere si ni so fun awon oko ta ni wo oko ni waju potopoto atoko nla atoko keke iye na pe ni oko nla nla oko kekeke won le se kini o won le ro ko sona ni ko si ani ani won ni awon awako won bere si ni kan okanra won rura won para bi oko mi se nlo ojo merin loju ona Benin si Asaba Road oju ona Benin si Asaba Road oko mi lo 4 days awako ati kondo ati eru kaluku wa the survivor of the fittest bawo la o se olohun o to e lo soju ewe karun iwe iroyin Vanguard koda akori ti an fun bi highways of oro ni highways of oro oni oro yen ti won lo fun bi ko lo nsanu 2027 lori oro o se le si are o se si are ACF PANDEF MBF won demand scrutiny lati wa cost accord ati ma se bo akole awon candidate gogbo ka to menta tele if not e go o ma long o ka ma lo faja mara won lowo won pe Nigeria n gbianju on saipa lati dola 1.4 trillion agro export awon kan ti an ko jade lagbon eto oro agbe ki owo ma wa wogbo ki owo ma lo si igbo atu oju iwe keta e lo ri iroyin yen ibe lo wa soku nbi nu iwe iroyin Vanguard e ja lo a lo nu guidance nisin Vanguard mo se wa idi ti coalition to fi kuna lati mu oludije si ipo are kan soso se apon wo pe awon egbe oselu fe kora jopo won kora won jo lona pupo won fe kora won jopo lona kan pe awa egbe alatako e ja dira ka wa na se bi o se sele ni igba iwase ni ojo kini ana nigba ti won se won ni ewo ka ma paro tara wa je o jo pe kini o fe se kini o ko fe samona ta lo soro amechi on lo soro si oju ewe kejila ewe iroyin Vanguard ile to jade laaro toni it's okay o mo ti ku nbe mo ti lo ni ewe iroyin the guardian to jade laaro toni obi atiku won challenge Tinubu lori aijiroro e ja debate e ja soro
No, ka wenti o danto, ka wenti o samana. Ka wento ni nkan to fe hofa. La ni ara wa. Gbogbo campaign gankan, ani eja se debate, eja gbe manifestos, but eja kaluko soro, eja ka son to fe hofa, ka son to fe se within 100 days. Àwọn kan sọ pé within 100 days àwọn ó ba wọn ṣe railway sí àwọn ibìkan sáwọn ibìkan. Jẹ́ káwa náà sọ̀rọ̀. Let us talk. Ẹja jíròrò. Ojú ìwé kẹta ìròyìn ẹ wà. Táwa ni ó dáhùn, ta ni ò ní dáhùn fún ìjíròrò báyìí. Ẹja máa wòye bọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Jonathan, Diri Dixon, Abba, wọ́n unite lórí merit àti integrity. Fún ìgbésẹ̀ public service àwọn ètò iṣẹ́ ìjọba nìyẹn. Kí náà rí ń bẹ̀, kí ló ṣẹlẹ̀, kí ló fà, ẹ lọ sójú ìwé kẹta láàárọ̀ tòní. Àwọn ọmọ Nàìjíríà bíi 65 márùndín ní 80 ni wọ́n padà lónìí nípa ìgbésẹ̀ alájùmọ̀jọyún ètò sponsorship àwọn aládàáni kan ni. Láti bo náà ti ń bọ̀ láti South Africa. Do you get it? Ṣó yẹ yín, wọ́n ń bọ̀ láti South Africa. Ṣó ti yẹ yín, mi fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àwọn olùpèsè, àwọn onílé iṣẹ́, manufacturers, wọ́n bẹ̀rẹ̀ sí ní kaminú o. Wọ́n count cost gidi. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní adjust sí sachet alcoholic band tí wọ́n wọ́gilé gbogbo fẹnu já fẹnu jò. Bẹ́yìn náà bá rí mi tí ẹ ti ń fà á tà á àbí mú ẹ tètè sọ. Ẹ̀yin tẹ̀ sì tún ń tà náà lẹ́yìn tí ẹ ti wọ́gilé pé ẹ mọ́ta kínní ìmọ́ fàǹfààní àwọn èèyàn. Ẹ ṣàánú ajé ẹ̀rọ ti àwa mọ́ ti yín ẹ̀rọ ti wa mọ́ ti ẹ̀rọ ti yín mọ́ ti wa. Ẹ mẹ́yà akósìbérò. Ẹ dákun ẹgbà wá o dádi a ò mú mọ́ lórin tán ń kọ. Àwọn manufacturers náà ni àwọn ò ṣe mọ́ o lórin tán ń kọ. Ẹ ọ̀rọ̀ yìí ló jáde lẹ́nu àwọn olùpèsè. Wọ́n ń pèsè fẹnu já àti fẹnu jòho.

0: o ti
1: okay lo sakure nkan kan
0: ton se ko osun o sese award yen
1: eh
0: yes then eh o to award ewo lo to
1: je
0: award
1: won tun fe soro Benin Asaba bypass in ton kan
0: so gbogbo awon kini e there are events that are happening a few days to the end of your first tenure
1: pe e ja fi yen fa won
0: loju mara few days
1: oh, she could be 4 months to election.
0: How many days in here?
1: That should be 120.
0: Few days in
1: to election.
0: To election. In yellow, I just sorry. Osheti Oshun. Oni kon tete murasi yen. O tu agbe kon wasi Oyo State. O wani kon ma sorry si yen na. O tu agbe kon si kini. Lati joy kilo oche.
1: Oni kilo dar.
0: Kile se si Oyo State.
1: E ja ma se lala fi bo. 0916893000. 0915334893. So fun 0911386939. Hello.
2: Hello.
1: Yes sir. Alaji Mukaddam lati Ayego. Ah, eba n gbohun soke o.
2: Alaji Mukaddam lati Ayego.
1: Lati Ayego e ka ro sir, o tojo meta.
2: Ka so mo ki baba wa o.
0: E ka ro sir.
2: Eni Ayego wa o.
0: Amen sir.
2: So fani pe folo. Ọlọ́run bá ní bá náà lórí ìfihàn fún aláìfẹ́.
1: Amen. Ẹ ṣeun sá, Alhaji Mukaddam. Hello.
2: Hello, ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sá.
0: Ẹ káàárọ̀ sá.
2: Ẹ ra sá, ẹ kúṣẹ́ sá.
1: Ẹ ṣeun sá.
2: Mo kí bàbá mi, Dr.
0: Adéyìnlú, ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sá.
2: Ẹ ra sá. Ẹ ṣeun sá. Ṣẹ́rí ìlú wa yìí. Kọ́dà tó ń ṣe olórí lé wa lórí wọn ọmọ sọ́kè ní ìjọba wọn ọmọ ìjọba sí. Wọ́n kàn máa fi bàbá sọ wá gbá àwọn fẹ́ ṣe omi fún wa àwọn fẹ́ ṣe tí àwọn fẹ́ ṣe gbá àwọn fẹ́ ṣàwo àwọn fẹ́ ṣe fún bàbá sọ àjẹ́ńdọ̀ bìdé nígbà tó máa fi rí ipa ẹ̀ lára wa ẹni ẹyọ sọ́tìrì ẹni àwọn kan kó sọ́tìrì ẹ̀dẹ̀ yọ kúrò ńbẹ gbogbo àwọn tí wọ́n kó sọ́tìrì yẹn ní ìrọ̀pá ayé ẹnìkan báyìí sọ fi jókòó pé ara àwọn tó ń kó sọ́tìrì jẹ̀rẹ̀ o ìrẹsẹ̀ ẹ̀yin náà lẹ́kàn sọ fún wa pé táàmù ní sọ́tìrì ìyẹn lọ bẹ́ẹ̀ na àjẹ́ńdọ̀ bìdẹ̀ ń ṣe wá sọ fún wa nídìí pé owó sọ́tìrì tẹ yọ ẹ ti kó fọ́wọ́ gómìnà wa ká lọ máa báwọn gómìnà wa ẹ jọ ṣé ọ̀rọ̀ yẹn ṣe báwo ló ṣe rí létí ẹ yọ ọkọ lórí gbogbo wa ẹ wá sọ pé kó fọ́wọ́ kan pé àwọn yẹn ló yẹ kó máa àwọn yẹn táwọn yẹn oh god ẹ wá tún wá sọ fún wa pé ok o àjẹ́ńdọ̀ bìdẹ̀ láwọn ní ìsìn báyìí rìfáínárì tẹ ẹ fẹ́ ṣe àrí rìfáínárì kọ̀ọ̀kan báyìí lálùbà tẹ ti gbàjọba ìtọ́jú wà ń bẹ̀ gbogbo ti ń túṣe látàyè ẹ̀yìn náà tún bẹ̀rẹ̀ ẹ̀ tún lọ ń túṣe àjẹ́ńdọ̀ bìdẹ̀ ní ìsìn àrí kókó kankan ẹ wá mú táàkì ẹ bá ra dátà ní ìsìn ẹ lọ ra dátà ní bá ra dátà 100 naira àbí 1000 naira pé àmọ́ ṣe dátà tún di dúró yẹn ẹ lọ wo pápá àpárá wọn ti fa lọ ìjọ ọ̀la lẹ́sẹ̀ gbogbo eléyìí dà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ta ni ẹ ra dátà yẹn bíi 250 naira ká máa lò ẹ wá gbé gbogbo nǹkan gegege ẹ ń táàkì gegege ìjọ ọ̀la lẹ́sẹ̀ gbogbo eléyìí dà ẹ dá sọ fún wa ìdíbẹ̀bẹ̀rẹ̀ ẹ ẹ wo kọ́ bá ti lo atr ti wọ̀n yìí kọ́ bá lóko táwọn èlò orí ìbápọ̀ sílẹ̀ ẹgbẹ́ ìgbà ìṣẹ́ mi o ẹ fún ètò kò níbàjọ́ olóyè àti ìṣẹ́ mi.
1: Ẹ ṣeun sá. Hello. Ẹ ti wà ń bẹ̀ o.
3: A kú ojúmọ́.
1: Ojúmọ́ Aláyọ̀, bàbá Ìnàbọ́lá ni wà.
3: Òkè bàbá wa, ẹ káàárọ̀ sá o.
0: Ẹ káàárọ̀ sá.
3: akojumo eku shelu sir.
4: Yes sir.
3: Omo baba olomi.
1: Baba mi akojumo o.
3: Mo eje ki se gunbe iwole. Ke mi na se calculate lana ko kosu lo ni dadibo are.
4: Hmm.
3: Are Tinubu se wa si ile Yoruba. Ke bodi, abi bada si je bodi.
4: Hmm.
3: Abekuta na legbe re. Ni wa fe ke gbe si egbe egbe Titi láti ní ìlú Èkó lọ sí Kàlàbá. Títí tí lọ tàbí náírà kan náà fẹ́ ṣe Èkó lọ sí Kàlàbá. Wọ́n á fẹ́ kẹrun Ìbàdàn sí Ìjẹ̀bú òde, Abẹ́kúta sí Ìbàdàn, ìyẹn bẹ́ẹ̀ yẹn. Ẹ wo bí ní ọ̀rẹ́ ròdù, a gbọ̀ lápẹ́lẹ̀ ìjọ̀kan báwọn yìí. Ẹ̀ka tí a gbọ̀ yẹn ni ó, àwọn èèyàn sùn sínú ojú títì fọjọ́ mẹ́rin ni. Wọ́n kò ṣùgbọ́n ta fẹ́ dìbò. Ààrẹ Tinubu ṣe àsọ pé wọ́n bẹ̀rẹ̀ lórí ọ̀títì wọn
1: lápọ̀dọ̀ wa ni. Bó ti kàn yín náà.
3: Àbúrò ní kàn wá.
4: Àmì o.
3: Wọ́n á dúpẹ́ lọ bàbá wa. Iye wọn ò ní pòórá.
4: Àmì ẹ̀ ṣe sà.
3: Ó gbé kan wọn kalẹ̀ sí abẹ́ ẹ̀tàn. Báwọn tí o wọ́n sọ kékeré kan. Ṣé ráwọn èèyàn wa aráàlú? Oyé òye wọn nípa bó ṣe fẹ́ ìṣàkóso sí lọ. Oyé òye wọn ń ṣàpẹ́bà kòkò tó kò oṣù lẹ́yìn tá a dìbò ààrẹ. Ìbọn láti mú ṣàsọ pé ọ̀dà láti Ìbàdàn sí Ìjẹ̀bú-òde, èdè títì. Tí bàbá wúlọ̀ ti ṣọlá kó gbẹlẹ̀ fún bàbá yẹn. Ká tó gbòmìnira láti ṣe sí. Tọ́bọ́ máa ṣe títì yẹn, kán ṣe kó. Kán ike ṣe ni ká ṣe o. Ẹ máa bí tò bọ̀ ọ.
1: Hello. Ekojumo sir.
5: Ekuse sir.
1: Eseun pupo.
5: Doctor, God bless you.
4: Ah, epele sir.
5: Mr. George Latodogwe.
4: E karo sir.
5: May God prolong the life of Bolarewa.
1: Amen.
5: He has always been telling us the truth. What is he going to do between now and December? With all these roads that is opening down now. He's not talking about that Lagos Calabar on again. No. He ended somewhere in Lagos there. He has not moved forward. Some people are saying that when he finishes 8 years, we did not vote for him for 8 years. Though. We voted for him for 4 years.
4: Yes, sir.
5: So what is bribe that is given to some people that they are accepting now? They should be very careful because politicians cannot be trusted. His next 4 years, if he managed to get it, may not be as good as the bad one that he has just finished now. So we should be very careful. We should not allow the politicians to be deceiving us like this. We are no fools. We should be very, very careful. Anybody you give 4 years and could not perform well, what makes you to feel that when you give him 8 years, he's going to perform well? Nigerians, why are we behaving as if we don't know where we are going or what we want? Even if we don't know where we are going, we should know what we want. Thank you. God bless you, sir.
1: Amen. Thank you so much, sir. Hello.
6: Hello, good morning.
1: Morning, no.
6: Hey. I'm Sean from Nyadio. I want to commend our father for his institution so far. You talk about French revolution, and I want to assure the Nigerian that Nigerian revolution is closer than because these people, they don't want a roundtable discussion. So it is better before Kanto Jewa Mayi Kukuri has. But we keep our hands holding like this, sir. Everything we get for it. And there is no future for the upcoming generation. Thank you, sir.
1: Mi mọ̀ pé ẹgbẹ́ Yorùbá wa kọ́kọ́ fèbó mi láìpẹ́. Àtíkù òun á bọ ikọ́ ti debate ti Tinubu bá ti wà bẹ́ẹ̀ á sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ ń bọ̀. Hello.
7: Hello, ẹ̀kaàrọ̀.
1: Ẹ̀kaàrọ̀ sà, comrade.
7: Àkó ojúmọ olómi.
1: Ojúmọ aláyọ̀.
7: Dádì wa.
4: Ẹ ṣe.
7: Mo kì í sà.
4: Ẹ ṣe gan.
7: Mo kàn jókòó, mo ronú sí àwọn ọ̀rọ̀ tí a ti ń gbọ́ látijọ́ ẹ̀. Wọ́n á rí i pé fẹ́ẹ̀ pé ìjọba ilé wọ́n gbé wa gògó ni. ori mo wi pe ta ba n fe ko oloselu ti won o dojo ori ni se mo a ma n to si bi campaign won de ma ka won nkan ta fe se bi free education free kini kan
0: free health, agriculture security gbogbo
7: investors eh eh o ti e wa ti igba ta won eleyi se anything like that awon to tun pe awon egbe kan ta tun ko se gba yen awon BPDP ti won ba se campaign won ma so pe nkan ta won se lele that was the time ti awon se Jonathan na ni ta won se nkan ba won se but this particular government awon lokan la kan wo awon lokan kan kan kan kan mi le yin so o da kan kan gbo amora omo Yoruba ti omo Yoruba pe omo wa ni eji o se won tin lo language na but ojo meta na latayi oluloyo ajimobi kankan bayin omo wa ni eji o se ole na tin se omo wa ni eji o se o si tin yo wa lenu bayi ni o n yo popo wa lenu lapapo en to ba ni ko kan ohun a je ko nje o ri nje ni di ijoba yi ni e pe to dadi
8: e se se 0916 debate ti
0: atini adiku
8: o lo work boy court ye ti tinubu bo ba fi ni wa sibe olohun fe kawon wa debate lori petrol subsidy remover kawon wa soro lori re e ti gba wuyewuye wu pe ati ko pe ohun o da subsidy pada
0: olo ma da pada
8: eh pe ti yon pe a da pada ta ba e ba le dibo fa wa o ta wole o a da kini pada egbo
0: well I think we can look at it. Oju meji ni mo fe fi wo.
8: Okay.
0: Now ti won ba your subsidy. Ti won de open up awon refineries. Toku. Ani owo lati revamp awon refineries wa. Ta ba le gbe awon yen dide. Pelu ba se wa yi. Petrol price only lot to be 15 naira be 70 naira
8: per liter
0: now at any advantage concern pe owo subsidy ta yo advantage ni owo buy tin wole o owo to de tin wole yen e je ka fi tun ilu se to ti get e
8: agboye
0: so that's one way of looking at the oil subsidy let oil subsidy ti won yo yen e je kan yo
8: kan ma da pada
0: kan wa revamp awon refineries wa pelu Dangote ni kan to n sise nsin we are buying fuel at 1220 naira if the other three refineries come up now boya fuel wa si boya 50 naira bi 60 naira per liter ta ba le se yen that's
8: se ro pa won refineries wa yi si le pada abi ka ko mi
0: ko need pa nko mi
8: baba o ba sojo mo pe awon refineries won o le mu
0: won mu
8: eru be
0: yes won mu because you know what it means to build a new refinery it's a lot of money
8: $20 billion in Dangote lo bo bo ti ati na lori refinery ta tun se o ti ju yeun gan lo
0: won ko je ni owo ton so pa awon na leyin wo e mo pon ko je ni
8: awon oni ko je
0: awon to wa nbe ni se ba awon to wa nbe na ni tani minister for petroleum
8: 210 trillion abi nkan
0: ano nko je ni damola
8: wo le yan awon wo ni nko 210 o give me so kekere eja gba pe 210 trillion naira
0: e mo nko je ni
9: omo wo lo mi je
8: sir
9: doctor
0: e ka ro sir
9: ama ja substitute pada during Jonathan and Gojo Wala, so there's a subsidy, there's no so extra. ìyẹn lọ during the Buhari regime owó ẹwọ sanwó tuulu ní àgbáyé púpọ̀ wọ́n lè ṣàjẹ́ tó jẹ́ tán ṣe wọ́n ìjọba yìí gbogbo ọ̀nà tí ń ta owó pátápátá gbogbo ọ̀nà tí ń ba owó pátápátá ajẹ́ tí wọ́n ṣe tí wọ́n sàn fún sọrí ẹjẹ́ tí wọ́n sàn kan mí gbogbo mọ́tò táwọn fífi ń lò wọ́n subsidize ẹ̀ àwọn owó ẹgbẹ́ ìsọ ẹni wọn rẹ kó sí mọ́tò wọn ṣe gbogbo ẹ̀ orí táwọn gbélé ẹ bá wọn subsidize life ni wọn wọ́n ìtàn wọn subsidize life wa. Ẹ dọ́tọ̀ ẹ sọ̀rọ̀.
0: Mo ń gbọ́ ẹ̀.
9: Wọ́n ra mọ́tò fún ìyàwó president subsidy ara inú owó wa ní kí wọ́n subsidize ni wọ́n ni. Gbogbo ilé tán gbé everything tán gbé ebi subsidy náà ni tiwọn àwọn subsidize life wọn kò wọn subsidize life wa. Wọ́n kọ́lé fún vice president wọ́n ti gba owó ẹ̀ ṣé wọ́n subsidize ẹ̀ gbé owó wa náà fi yọ. So ká máa yọ káwọn ọmọ yọ káwọn náà máa cushion ẹ̀ fáwọn náà káwọn náà máa survive.
1: Ẹ ṣeun sá.
0: Èmi fẹ́ sọ pé bí situation yìí ṣe wà. Wọ́n ti yọ oil subsidy.
1: Bẹ́ẹ̀ni, kán má dà padà.
0: Kán má dà padà. Ẹ jẹ́ ká wá èèyàn tó máa wà as president of this country. Tó wà truthful.
1: Tó wà honest.
0: Honest to Nigerians.
1: Accountability.
0: Every development tó máa ṣẹlẹ̀.
1: So gbogbo àwọn tó ti ń ṣe òwà honest.
0: Ó máa lékú. Nigeria will be like London.
1: Bí Àtíkù.
0: So tí Àtíkù bá sọ pé.
1: Òun máa dá padà.
0: Òun máa dá padà.
1: Pé àwọn ọmọ sọ subsidy padà.
0: Mi ò fọwọ́ sí. Ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀nà tá a ti mọ̀ yìí nsìn. Àti ń gba subsidy kankan. Kí la lè ṣe láti gbé oil fuel wá sí 50 naira? Ok, kíní ni refineries wọ̀nyí tába tún refinery A, B, C tí a tún wọ́n ṣe turn function fuel lè wá sí 40 or 50 naira
1: per litre. Ẹ gbàgbọ́ pé àwọn refineries yẹn lè padà.
0: Mo gbàgbọ́ pé wọ́n máa padà. Ṣé nítorí pé bàbá Ọbásanjọ́ tó sọ pé
1: wọ́n lè padà
0: ńgbà tó ń wà ń bẹ̀ kí ló ṣe?
1: Olóyè Olúṣègùn Ọbásanjọ́.
0: Yes.
1: Cha.
0: Ṣé refineries wọ̀nyẹn ṣé wọ́n ṣiṣẹ́? Ṣé wọ́n ṣiṣẹ́? When Ọbásanjọ́ was there, were the refineries working? So nǹkan tó yẹ ká wa wò nìyẹn. So ẹ jẹ́ ká wò pé ok refineries wọ́n á ṣiṣẹ́. Kí ló ṣe refinery tí ò lè ṣiṣẹ́? Why?
1: Àwọn nǹkan tó wà ń bẹ̀ ti lè hold yìí ó ti pẹ́.
0: Then change them. Change the thing.
1: Àníká ṣèmí tuntun kọ́.
0: No, kò wọ́ tẹ̀. Wọ́n á tún fi kówó jẹ ni. Wọ́n á kówó jẹ ni.
1: Dàda Babátúndé ṣeun, wọ́n ní nígbà tí àforí tí orí fi pa, òun lọ sí ọdún mẹ́rin báyìí, kí á tún wá máa sọ pé ọdún mẹ́jọ ló máa lò. Ọlọ́run ṣe wá ní ẹni ìyà. Èmi ló kàn yìí kò rọrùn rárá. Ẹ kú ètò. Ẹ ṣeun. Ó rí wa ọkùnrin ní pa ìyá sí ni mọ́ wa lára. Ó ní yànṣe ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ bá wa fẹ̀fẹ́ jẹ́ ẹ̀kọ́ àìbínú. Nàìjíríà ó dà yóò dùn pẹ̀lú ọkàn sí. Dókítà mo kí ẹ̀kọ́ àtótónu látàárọ̀.
0: Mo fẹ́ bẹ gọ́vnà stéètì.
1: Ṣèyí Mákindé.
0: Yes, Ṣèyí Mákindé, ọmọ mi ni.
1: Ó wà ń leave o.
0: Ọmọ mi ni a máa gbọ́ program yìí. Ọmọ mi ni o, ẹ lọ revamp. Vet office ni vet hospital tó wà ní Mọ́kọ́lá. You have built, the past government have built an edifice there for the vets. Ẹyin ẹ lọ túbẹ̀ yẹn ṣe. Ẹ lọ, mo fẹ́ lo the word decoration. Go and decorate that place. Make it beautiful. That is the veterinary hospital for your state. Ẹ lọ síbẹ̀ fúnra yín kẹ́ ẹ wo. Nǹkan tí Dr. Adémilú yìí ń sọ, is it true?
1: Or not.
0: Go there. Go and look at the place. And put down money. Jẹ́ kán tètè tún bẹ́ yẹn ṣe. Ẹ ṣe.
1: Tọ́ Nàìjíríà da yóò dùn lọ́gbọ́n kan sí i. Bí o bá da tódò tá a tẹ̀yìn àtàwọn onífẹ́nikẹ́ni wa ṣàwá tí Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómi èlò kọ tèmi jẹ́. Ó fi ń sọ́wọ́ Ọlọ́run nǹkan ò ní ṣe yín nǹkan ò ní ṣàwá náà títí ìgbà míì tá a pàdé eré kàǹkà lọ́ọ̀dẹ kó wa wá lágbára lọ́wọ́ Elédùmarè. Ó dìgbà.
10: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa kì í ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.

kó bọ́ sí gbogbo nǹkan tá à ń sọ pé yóò ti ṣe rẹ́gí kò tí ì ṣe rẹ́gí wo ẹ̀ dé adúpẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́mọ̀ ti wà lẹ́sẹ̀ mẹ́fà àwa ta wá wà láyé ta wà láàyè ta wà láàyè ara wa ó yẹ ká mọ́ dúpẹ́ o kíyí lógúnlógún àkíyí lọ́gbọ̀n lọ́gbọ̀n àkíyí lọ́kùnrin lóbìnrin àkíyí lọ́mọdé àti lágbà kíyí wípé ẹ káàsán ṣàlàáfíà lẹ wà ṣe dáadáa la bá yín. wọ́n ní tá a bá ríra wa lọ́jọ́ méjì lọ́jọ́ mẹ́ta ẹ̀kọ́ àti la mọ́ kíra wa o ẹ̀kọ́ àtijọ́ o. ìkọ́ni kọ̀ọ̀gá gbọ́mọ̀gbẹ́ welsh radio 89.3 FM your preferred awesome radio ni ẹ ti ń gbọ́ wa ní ọ̀sán yìí eléyìí tí a kalẹ̀ sí òpópónà aláàfin avenue ní olúyọlé estate ní ìlú ìbàdàn. ìkànnì alálùbáríkà ìkànnì olóríire ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ tó jẹ́ pé gbogbo ètò wa ni gbogbo mọ̀lẹ́bí tí mo sì ń sọ ni wípé àtàwọn ọmọ kéékèèké àtàwọn àgbàlagbà kò sí àwọn ètò tiwa kò yọ kankan nù wọn sílẹ̀ o. èmi a máa sọ pé àwa kì í ṣe àwọn ètò tó jẹ́ pé tá a bá gbé sórí afẹ́fẹ́ ẹ mọ̀ ní káwọn ògo wẹrẹ wa kọ́ máa sá wọlé lọ àbí kẹ́ tiẹ̀ wá nǹkan tẹ́ fi bò wọ́n létí iyì tí wọ́n gbé sórí afẹ́fẹ́ yìí ẹ mọ̀ lè gbọ́ o rárá o gbogbo ètò wa

ilé ayé ta wà yí oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ lójoojúmọ́ torí wípé kò sí bá a ṣe lè mọ̀ rìn báyìí tí orí ò ní mì oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ láàrin àwùjọ nínú ilé ọkọ láàrin ọkọ sáyà láàrin àbúrò sẹ́gbọ̀n nínú ìjọ láàrin àdúgbò lóríṣiríṣi ọ̀rọ̀ pọ̀ jantirẹrẹ. Mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ayé yìí o mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníà. Bí wọ́n ṣe jọ́mọ kékeré tó yìí irú àwọn ọ̀rọ̀ báyìí tó jẹ́ pé a máa ń fetí gbọ́ ní òrèkóòrè ìgbà míì tí n bá gbọ́ mi báyìí yóò yí tiẹ̀ kọ́kọ́ jókòó náà máa wòye ayé yìí pé ṣe ilé ayé tá a wà yìí náà.

dẹ̀ mọ̀ pé wọ́n máa ń sọ wípé àgbà ò kọ gbọ́ngbà míì. Àwọn nǹkan míì máa ṣẹlẹ̀ tẹ́ máa wò pé ẹgbẹ́ àwọn àgbàlagbà làwọn nǹkan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Àgbàlagbà ló ṣẹlẹ̀ tí ó yẹ kí wọ́n mọ pé ẹ wò ó nígbà míì ọ̀rọ̀ àgbàlagbà yìí mọ̀ ṣeéṣe. Mo dàgbà ò túmọ̀ sí pé bóyá ìní níṣòro. Àdúrà mi ni wípé wàhálà tí ó ju tiwa lọ, àdánwò tí ó ju agbára wa lọ, Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kò ní ìdásí wa lágbada láṣẹ Èdùmarè.

káwa náà ka wa mọ ṣọra o àti gbàdúrà pé kọlọrun ọba má fún wa ládánwò tí ojú ti wa lọ àmọ káwa náà mọ ṣọra ogun àfọwọ́fà nígbà mí ni mọ ń fẹ́ dàbí pé o máa ń pọ̀ jù ngbà mí nǹkan mí wà tó jẹ́ pé kò yẹ ká ṣe kọlọrun ṣáà mọ tọ́ wa sọ́nà torí pé kò sẹ́ni kankan tó lè sọ pé bóyá òun lòun mọ gbogbo nǹkan tán ẹni tó kàn ló mọ o kọlọrun ọba ṣàánú wa ṣe onígbọ̀wọ́ wa lórí ìkankan nú àwọn ètò wa lórí ìkànnì wa níbi àyè sísílẹ̀ fún yín láti ṣe bẹ́ẹ̀ o lówó tí ò ganilára rárá owó òdàkọ mu owó tó jẹ́ wípé kò ní fàyín lápòyà gbangba báyìí ilẹ̀kùn wá wà ṣíṣílẹ̀ o kẹẹ̀kan sí wa onígbọ̀wọ́ táwọn olóyìnbó ń pè ní sponsorship lórí ìkankan nú àwọn ètò wa bóyá lórí ètò ẹ̀dùn ọkàn tàbí ètò kétò tá a bá gbé sórí afẹ́fẹ́ tẹ́ ẹ rí pé ẹ fẹ́ràn sí gidigidi tàbí ẹ̀yin wá fẹ́ ṣe ìpolówó ọjà kan tàbí òmíràn ìpolówó ọjà báyìí ni àgúnmu owó ẹ bá wa ẹ máa gbé àwọn ìpolówó ọjà yẹn wá o àwa ló kàn báyìí o ẹ bá wa dòpọ̀ ẹ̀kẹ́ wá rí wípé rere lolúwa kò wá sẹ́ni tó gbọ́jà lẹ̀ tó gbàdúrà pé kọjà òun mọ́ tà ẹ̀ṣẹ́ ẹ̀dẹ̀mọ̀ ń pè ọ̀pọ̀lọpọ̀ ogúnlọ́gà àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń gbọ́ wa bẹ́ẹ̀ bá wá fẹ́ kí ọ̀ràn ọjà yíyẹn kí àwọn èèyàn mọ̀ káàkiri àgbà ńlá ayé torí kò ń ṣe lórílẹ̀‐èdè wa nìkan yìí náà ti ń gbọ́ wa o tẹ́ ẹ bá fẹ́ káwọn èèyàn kọ́ máa bo ọjà yín wìtìwìtì ẹ wá wa dòwòpọ̀ o kẹ gbá àwọn ìpolówó ọjà yẹn wá ká bá yín polówó ẹ̀ ká jẹ wọ̀gbá ẹwọ ẹjọ ẹ bá wa pé gbogbo àwọn èèyàn tí ẹ máa ń bá gbé tò wípé ètò ẹdùn ọkàn ti bọ sórí afẹfẹ ọlọmọ ọmọláyọ kan ayáwọn ní ilé ọdẹbọdẹ ti dé o àti bẹrẹ ètò ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan à ń bọ ẹ jẹ ká sáré dókè lọọ ná fún ìpolówó ọjà ránpẹ à ń padà bọ

Àwọn padà sí orí ètò yín ètò wa ẹ̀dùn ọkàn ní ọ̀sán yìí pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín Ọláwùnmí ọmọ Ọláyọkun Ayáwọ́ ní ilé Ọdẹ́bọ̀dé fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́ ẹ mọ́ gbọ́ ètò yìí lórí ìkànnì alálùbáríkà ìkànnì olóríire ìkànnì kànga gbọ́mágbé World Radio 89.3 FM. Ètò ẹ̀dùn ọkàn lẹ̀ ń gbọ́ o ètò ẹ̀dùn ọkàn ló bọ́ sórí afẹ́fẹ́ níbi tí a ti mọ́ ń wo ìrírí ayé lára ìdojúkọ àwọn èèyàn lọ́jọ́kọ òjọ̀kan ilé tó jẹ́ nǹkan ẹ̀dùn ọkàn fún wọn tó jẹ́ pé gbogbo ìgbà tí wọ́n bá ronú sí ó jẹ́ tí ó fẹ́ dàbí ọgbẹ́ ọkàn tó jẹ́ pé wọ́n gbé sí wa létí táwa wá gbé wá sórí afẹ́fẹ́ tá a yànnà náà tá a tú palẹ̀ tí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa náà máa láǹfààní láti pè wá bá wa dá sọ̀rọ̀ bóyá ta bá ṣe ojú òpó lẹ̀ ìyẹn ta bá ṣe ojú òpó lẹ̀ láti gba àwọn ìpè yín wọlé bóyá ẹ fẹ́ sọ̀rọ̀ sí tí ẹ fẹ́ gbà wá níyànjú àyè sísílẹ̀ fún yín o tàbá ti sọ̀rọ̀ náà tán. Ọ̀rọ̀ tá a fẹ́ mẹ́nubà lónìí ọ̀rọ̀ náà ṣe mọ̀ pé wọ́n máa ní ìrònú dorí àgbàkodò.

0: O tu jo mo okunrin iyen na o tu sa isan ranpe won lawon oti ko ti e ya won iyen na fun sole oku o ko to wa di pe awon wa bi omo iyen obirin ni ko sin to so ohun ti e leyin ta won bi omo ti o je pe awon bi gbeyin yen la oko awon wa sa isan kan aisan na aisan ranpe lo pe o won kan ni won ni ba ni o tori ise ti oko awon ma nse awon to je pe won ma lo nge awon gege bi eyan kan won ni ise teacher la won se amo oko awon o fi be kawe lo titi amo ise ti won se o je won lowo to je pe ah ko iya o je won gbogbo gba ti oko awon si wa laye iya o je awon awon to ma lo gege du awon to nsise furniture kankan gba yen wo kaga wo kan bedi won si ti je oga ise to je pe won ma ba won eyan kan le orisirisi nkan lo nse ki kan le nikan lo mo tele to fi je pe o je ise ti won se amo ngba ti igba yi die die nigba yen na won tun lo foju si pe won oko pe boya won dagba o won lo foju si amo kaga amo se gbogbo e lo sa mu po to fi je pe koda gan won train awon omo ise yen de je won lowo won la won customer dankadank koda gan awon ile ise la la won mo ngbe ise foko won awon kere teacher la won nigba ti oko awon sa isan ranpe pe won ko ni ba won si so pe won lo ogun kini won so pe oko awon je nikan to je pe wo gbagbo nu pe ka mo ko ogun je ka mo se kini ko se isin o ti pa o won sa ni ti boya ti nkan ba tin se won wo lo gbe ewe ti iyen lemon grass ba o loyibo se ma pe won sa fi gbogbo awon nkan kono furu nkan kan wo fi gbogbo e si ofa awon o gbe mu won o si wa lalafia amo te leyi o yiwo won lo sa sa isan yen bi won se ma nse wo mu ewe ti won se gbogbo e ko amo ko wa gbo nigba ta won ti ri pe pe eleyi o ti fe ma dabi nkan mi o awon ba so fokan awon pe edakun a de le wo san oko awon koko yari pelu bo se je pe o re won te si ibi ton wa la lawon o lo ara awon ma ya nkan nkan awon ri pe gbogbo igba ti won ti nlo ogun yen ara awon o ya amo se mo eni to je pe ko fe lo si le wo san tori won ti mo pe ibe lo kan won ni tawon ba wa ti nbo boya won ri awon bi nkan o ke o sare saragiri ki awon ma ba mo pe nkan se won amo awon wa nso won awon sa mu ara yin o ti ya e mo wule di bo won sa ni loro kan won gbe won lo si ile iwosan ori pe won sayewo lotun won sayewo lo si kini nkan to se won kini ori gbogbo ayewo to nse igan won te ti bo si ibi itoju ngba ti won gbe won de be lo towo ni won sare fun won ni awon omi orisirisi nkan kan ti won fa si won lara amo lori pe o da kini nkan pato ti sarakunrin yi ori e lo wa o ti won fi sayewo lotun to sayewo lo si ori ayewo yi ni oko awon salaisi si o du awon gan tori pe awon ati oko awon bi mo se so tele won fe ran ara awon gidigidi ni de yin to fi je pe awon meji lo wa ku lowo won won nigba toko awon ku awon o ti e soko awon o ti e fe okunrin kankan awon o fa bo se pe awon okunrin o wa o ke pelu bo se ko mo meji da ni gan awon okunrin si wa pe kini o lawon o ti e soko so pe awon o fe okunrin kankan nigba toko awon wa ku tan awon molebi tu wa gbogun dide gbogbo awon nkan ti oko awon nise mo awon okuku mo nkan kan pa igi nkan kan awon aburo won sa lo gba ile ise won won sa sorisirisi awon nkan ti awon wa ba won fa ni wipe ele mu gbogbo nkan te fe mu amo ninu ile temi atawon omo mi wa to je poko mi awon mejeji la jo ko yi emi o ni ku nbe o won ni ko si nkan ti won se fa won tan ama won fe se won tile wipe anise ini po nbi nigba to ri pe agidi awon po won sa fa won le atawon omo awon pelu ile yen ko si se pe boya won wa tiraka kan abi won ni ipa kan lori gbogbo bawon mo se dagba nkan nkan won ko fa won le ni awon sa mo pe awon omo awon sa ni molebi to je iyawo ebi baba won àmọ́ pé kí wọ́n dá sí pé ọmọ máa ṣe nǹkan ó máa ra kinní kan wọ́n láwọn gan gbà táwọn ti lọ bá wọn lẹ́ẹ̀kan rí tí ìkanú àwọn àbúrò wọn ti ná pé wò kó kálukú ẹ jẹ́ kí ohun kálukú gbẹ́rù rẹ̀ níbi tó ti wúwo ẹ mọ́ tọ́jú àwọn ọmọ yín làwọn ti di mo bọ́ lọ́hùn dúró tó jẹ́ pé àwọn làwọn tọ́jú àwọn ọmọ obìnrin wọn méjèèjì mo lérò pé mo ṣe sọ gbogbo ọ̀rọ̀ yìí ló ṣe yé gbogbo yín tẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ mi yìí torí a ti wá lọ síbi tí wàhálà wà gan báyìí o àwọn mọ̀lẹ́bí ọkọ tó jẹ́ pé wọn dúró ti arábìnrin yìí tó ṣe nǹkan kan ńgbà tí ọmọ wọn àkọ́bí àkọ́bí náà lápè torí òun ni àkọ́bí lọ́wọ́ wọn pàtó jẹ́ pé ọmọ méjì ni nígbà tó máa ṣe ìgbéyàwó àwọn jìyà lórí àwọn ọmọ ẹ̀kọ́ máa lọ síléèwé wọ́n máa ṣe ọlọ́run ló fi ṣe àwọn gan tó fi jí ìkí àwọn torí iléeṣẹ́ tíjà tí wọ́n ń ṣe pẹ̀lú ìjọba àpínlẹ̀ ni ṣe mọ̀ pé wọ́n ní owó ìfẹ̀yìntì àwọn owó oríṣiríṣi àwọn sì ti kọ́dà gan wọ́n ní káwọn tó rìtáyà gan àwọn ti dé level tó jẹ́ pé ó ga jù wọ́n ṣáà láwọn tọ́jú àwọn ọmọ àwọn sì yàn wọ́n sì yanjú àmọ́ ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ sí màmá yìí tó fi jẹ́ pé ṣé mo pé mo sọ fún yín pé ọmọ méjì ló ṣaláìsí àwọn ọkùnrin ọmọ tí wọ́n bí nígbà tó ṣì wà kékeré tí wọ́n ṣaláìsí ọmọ wọn tó jẹ́ pé òun làkọ́bí ló bá ṣàgbà tó ṣe gbogbo nǹkan tán kí ló túkù tọmọdé bá tó lọ́kọ́ ìmọ̀ lọ́kọ́ ni ló bá lóun mọ́ ṣègbéyàwó ó máa arákùnrin náà wá àwọn sáà rí pé ṣé o fẹ́ràn rẹ̀ síbẹ̀ ló fẹ́ lọ torí wòye ṣe yorùbá tààrà àwọn ìlú kogi ni wọ́n ti wá nígbà táwọn ṣàfọ̀rọ̀ wá ọmọ àwọn lẹ́nu ó sì sọ pé òun ẹni tóun fẹ́ fẹ́ nìyẹn ìyá tá màmá yìí tá dẹ̀ ń sọ yìí wọ́n gbá òpó kristi mú ṣinṣin wọ́n ní àwọn ò mọ pé bóyá káwọn máa lọ sọ́dọ̀ yẹ̀míwò kan ṣó òun ló yẹ kó fẹ́ ṣóun ló ṣe kinní kan àwọn àti ọmọ náà làwọn ti ara bọ inú àwẹ̀ àti àdúrà wọ́n ní lọ́dọ̀ tàwọn lọ́nà tí àwọn mọ̀ o àwọn rárí dájú wípé arákùnrin yìí pé owó tọ́ láti fẹ́ ọmọ àwọn àbúrò rẹ̀ kẹ̀rẹ́ ṣe mọ̀ pé wọ́n ti bímọ kankan tó bí yẹn kì í ṣe pé kò lè fi bẹ́ẹ̀ bá lọ títí èyí tó jẹ́ tó fẹ́ ṣègbéyàwó tó ṣègbéyàwó yẹn ìyẹn ti lọ síléèwé ó ti parí kódà àbúrò rẹ̀ gan ó ṣẹ̀ṣẹ̀ gbogbo ìgbà tó ṣègbéyàwó yẹn ó ṣẹ̀ṣẹ̀ parí secondary school ni pé bóyá yóò wọ university àmọ́ gbogbo ìgbà tí ó ti wá márì yẹn tó ti fẹ́ arákùnrin tó fẹ́ fẹ́ àbúrò rẹ̀ obìnrin ìyẹn náà ti wọ university ibi tí ó wá wọ wọ́n kúrò ní ìlú tí màmá wà ibi tí ọkọ rẹ̀ nígbà tó ṣègbéyàwó tán ibi tọkọ rẹ̀ wà kò ń ṣe ìlú titi wa níbí báyìí ló ṣáà lọ sílùú ìbòmí nígbà tí ọlọ́run máa ṣe tábúrò rẹ̀ wá wọ aya institution ìlú tí ẹ̀gbọ́n rẹ̀ tóun àtọkọ rẹ̀ ń gbé ibẹ̀ náà lòun náà rí iléèwé sí iléèwé rẹ̀ gan ó sì tún súnmọ́ ibi tí ẹ̀gbọ́n rẹ̀ ń gbé lọ bá ní kọ kúkú máa gbé pẹ̀wò làbọ̀rọ̀ lọ́mọ gbalé nígbà tí ilé wà yàrá wà nǹkan kan àmọ́ òun ṣáà yarí pé òun fẹ́ dúró sóstẹ́ẹ̀lì òun fẹ́ ṣe wọ́n ṣáà gba ilé kan yàrá kan fún tóun àti ìkọ́nú àwọn roommate tí wọ́n jọ ń gbé bẹ̀ àmọ́ tí ó bá di wíkẹ́ndì ó máa ń lọ sílé ẹ̀gbọ́n rẹ̀ níbi ọdún méjì sẹ́yìn ni ọ̀rọ̀ burúkú yìí ṣẹlẹ̀ sí màmá yìí wọ́n ní ọmọ àwọn ló bá dẹ̀ ṣe mọ̀ lọ́mọ bá ti ṣègbéyàwó tán kí la túmọ̀ dúró dè pé kí kùnyọ tandi ni kọ́mọ sì lóyún kó bímọ lọ́mọ àwọn bá yọ̀ fáwọn wípé òun mọ̀ lóyún o nínú àwọn dùn lọ́ ṣàbẹ̀rẹ̀ sí ní ire oyún lọ́nrì ló bá dìgbà tọ́mọ yìí máa bímọ o ni wàhálà bá jẹ yọ àwọn ọṣẹ mọ pé ayé ti lajú ju pé kéèyàn máa sọ pé tó yóò bí kinní ni yóò bí wẹrẹ ni wọn ò ní fọbẹ bí àgùntàn wọn ò ní fọbẹ gbẹ bí ewúrẹ kinní kan yóò bọmọ rẹ lẹgbẹẹ rẹ ni yóò ṣe gbá yóò ṣàwọn làwọn ò tiẹ kọmọ ṣáàtì bímọ bóyá wọn fi ọbẹ gbẹ bí rẹ ni o tàbí òun yóò ṣe jáde fúnra rẹ ni o kọmọ ṣáàtì dúró kíyà ọmọ náà ṣáàtì wà àwọn ọmọ àwọn máa takú pé táwọn bá ti sọ pé tó bá ti lọ kí àwọn àbọ̀ táwọn bá ti lọ kí gbogbo ìgbà tó wà nípò oyún wọn máa sọ pé òun máa òun ò fẹ́ kò tí ẹ̀ fẹ́ gbọ́rọ̀ pé wọ́n ṣe sí ẹ̀sìn fẹ́yàn kò tí ẹ̀ fẹ́ràn rẹ̀ rárá nígbà tó wá dìgbà tó máa bímọ won ti ni awon ti na won ma wa ojo ti won fun won pe tin se mo pe te yan ba loyun wa ni EDD ojo to bi mo gangan se mo awon kan so ti ti awon dokita so ti ti won ni olorun lo mo gba ti omo ma waye o igba ti won fun awon o si ku bi ose meji kan lawon si so pe boya to ba fi ma de ose kan awon o ti de sibe o tori oko nti e ko ni mama ati baba mo awon egbon re obirin keri awon na wa ni ile oko won meji inu won wa lo ibo ko se eyan kan to le so pe boya e bi agbalagba kan to ti to le wa duro ti won lati odo awon oko awon ti keru won die die pe to ba ti fi ma di bi ose kan awon ma lo sibe oko omo awon se pa won niyan pe nkan bayi pe awon ma ti lo si ile iwosan o ma da bi pe boya awon omo ti fe wa nkankan won ni pata won gbo bayi lawon te awon te ko leti koda gan won ni lojo yen gan awon o ti eran ti wo ko awon sa ku aso sorun e boya awon roro odi ni awon sa mo pe awon sa de be igba to ma de be lo wa ni orisiri awon nkan kan sele pe bo se wa yen e pe omo nkoko se pe kini won o gbe kuro ni won sise abe fun bo mo se ko jale niyan nibi titi nrun parun se to je pe o wa nu irora ro ni rara o ohun ti bo lohun oba damajemu ohun ti se kini kan won ni se gba kan kini se iwo omode yi se o lemi re lo ni je gbara duro je kan se nkan to ma se so fe kin kan lo sa ko o nigba to ri pe boya won ko fe se pe kini atawon ati oko pe won wa ba won dokita pe kini awon wa fe se lo ni awon le se nkankan si pe kan sa petu si ninu won lawon sa wole ti awon lo ba soro awon soro orisirisi fun to ra won dokita so pe ise kan to ba pe kan ketu e je ka se nkan ta nse ta ma se loju ojo o bi a se npe si lo nre omo yi si lo nse kini kan won lawon sa abi omo awon o sa gba lo ba gbe lo si inu bi ti won ti se se abe awon wa mo nkan to wa sele o awon mo nkan to sele amo woro mo gbe jade o amo ko seni ko so bi kankan to ma gbadura wi pe ki ma je si toju ohun rorun o ni nkan to ba won nu je ni wi pe omo nikan ni won gbe wa fa won nigba to bere pe omo ya omo da won ni o salaisi mo dokita ba sa duro le pe to ba je pe gbo pa ti won gbe de yen ti o ba sagidi yen ta won ba ti sare se kini kan won ni gbogbo igba to n se kini yen ifupa e ti ga o ti se kini won se mo iku o sa wa nkan ti o lo mo loro kan arabirin salaisi o lo wa di omo meta ti mama padanu to fi wa ko eyo ko lowo won inu awon baje tori pa won ti gbadura so lorun oba wi pe gbogbo ofo pe boya n sukun omo a n fowo gbomo si awon ofe mo laye awon I to wa sele yi won lo ru awon loju ki lo wa sa fe se lo ba sa se ngba ti gbogbo e abi won sa gbe won lo fi ku won lo fi lebo lasiri o ba sa bere si ni toju omo omo obirin lo bi e ma de gbagbe wi pe mo so fun yin pe aburo re I ma nlo si ile iwe amo ma n wa sibe se de won pe ngba ti omo si ti wa bayi awon sa duro sibe won ni odindi odun kan la won fi wa nbe ta won fi n toju omo yen tori wi pe oko ise ti e I ma nlo I ma nbo ni ko se kan to je pe boya yo joko to e ma de gbagbe pe mo so pe oko gan ko ni eyan kan to le so pe boya won o gbo omo ti ko ni iya ko ni baba mo gbogbo awon omo lebi won ni ilu won lo wa awon egbon re meji wa ni ilu oyibo I to wa ni bi ko raye ohun na ni mo lebi ti e sawon wa ma wo omo omo awon ko ma leni ti o toju re awon gbiyanju ati so pe se ka awon ma gbomo yen lo si odo awon amo o ko dale o ni rara gbogbo igba yen ti wa sumo igba ti omo won yen o wa gbogbo o wa fa ina aye re gbogbo igba ti nkan sele segbon re yen ohun na ti wa nle o ti se tan gbogbo adun kan tawon fi wa nbe yen o ti lo silu o ti de o ti n wase o ti n sorisirisi amo odo egbo re yen boya tori omo yen ati pe tori pa won wa nbe ibe lo sa n gbe to fi n wa se to fi n lo to n bo olorun obo olorun ba de ba se o e gbogbo igba kawo to kuro yen omo yen ti koja omo odun kan ngba to omo yen pe omo odun kan ohun ti wa nle awon sa ma n pada sile tori awon na lawon kankan awon ni shop orisirisi awon sa ma n lo awon ma n bo ohun lo ma wa n duro to omo yen ti oko ba ti si nle nigba to mo ti pe bi o ti lo bi odun meji awon sa ni awon ma pada ohun si ti wa ri se ngbogbo igba yen e ma wa ba mi feti gboro o tori omo yen ohun sa ngba ti awon so fun pe awon so fo oko omo awon to sa lai si pe o se je ki aburo re yi ko lo kuku gbale ko gbo omo yen dani boya wo mo fi si crash lo wa ni a kilo wa nbe pe ile to hun ko ohun o saba si nle ko ba wa nbe pe lo omo to ba lo si bi ise won ti mo bi crash ti won ma fo omo si ko gbo omo si crash to ba de si nbo ku lo gbo omo pe yara wa iwo laboro fi lele jaran jaran ti o se ni kankan nbe ko tu wa lo ma nawo ma gbale lawon fi fi omo won ayo kan soso to ku bi pe ko wa nbe ko wa nile oko egbon re o amo fun bi odun ojo merin iroyin tawon gbo ni bi ojo merin seyin ohun lo je ko je pe awon o ti erorun su rara awon omo ba won se fe sera awon ni mo fi so pe gbogbo eyin baba gbogbo eyin mama mama to je pe ngbo wa gbodo ba wa da sele yi pe se o wa se se won lo ti to bi osu die tawon ti lo si ilu Eko lo wo omo yen igba to ye pon mo awon ti wa nbe to si tawon si npe ton so pe ko si nkankan to so mo loko ati omo won ati baby ti won toju yen omo won to sa lai si lo ba sa gbo omo na de loko na sa de o ni gbogbo won ba de o sa ri pe oju won ri ba kini nkan to sele loko omo won lo ba tenu boro o lo ba salaye fawon wi pe igini kan awon sasise ki lo sele kini kan to sele mo tori awon lati gba ti toro omo won ti sele lawon ti leje riru ni oko omo awon ba salaye wi pe aburo omo won to sa lai si iyen omo yokan kiso to ku lowo won lo ba sa ni awon sa sere gele omo yi ti loyun o loyun fu oko egbon re to sa lai si nigba ta won kokogbo awon ni abe e mo nte nso o loyun ke se ti ro tele ni abi o sa ni arakunrin se sa dobale fele fele pe asise ni nkan kan gba kan to hun de lati bi se kini kan se mo gende olohun meji to je pe won jo rira won lore kore amo so wa ye ko ba de bi be la won wa nbi won won ni ki lo fe ka won eyan ba won ba won so larakun yen wa ni pe pe ti mama o ba mind o pe pe ohun le fe la won ba gba na oju e pe iru oro wo lo so iyawo e sa lai si boya o ti padu meji pe to jo ba ti e ma so pe boya o fe lo mi so wa ye ko jo mo mi to wa ye ko ja buru iyawo re eyin mejeje e se wa ni ti ju bayi lawon sa le awon mejeje ese won ese won o bale lawon ba joko lawon be si ni ronu aye awon wi pe e dakun ki lawon eyan ma ba won so si oro yi se o se gbo si ti se o se o ti e se se se mo pe teyan ba fe ti gbo ni tayan ma wo pe amo to ba sele se eyan le yan ma wo pe ki lawon eyan fe so bawo lawon se fe fenu so abi gbogbo eyin te ngbo wa tori ngba temi na gboro na mo wo pe so se se sa ti yawo wa salai si to wa na won gan aburo yawo re won lawon si wa pe omo awon bi lere gba to ya lawon ba pe lori phone tori awon le won danu ni tori awon o ti e mo nkan tawon lawon ba pe se won fi o fi tipatipa ba o se ni oni rara o ko fi tipatipa bo o se o mo se ejo mo si to lawon ba pe si ja won mo nkan tawon o so mo ewo je pe number bo ta o tori akoko wa e dakun ki la fe se soro yi se ba won mejeji je de se lo lohun oko ti kuku so gbe ehun le fe kini kan pe boya ka won fe ra e dakun se so se gbo se ti o abi se ka so pe bo lorun ba se ko niyan ni abi 09 0916-893-1000. Ekasan. Ekasan o, ki loruko yin ati bi te tin pe wa?
1: Bolu lo so lati ori ole.
0: E ka bo Mr. Bolu, e ba wa gboro wa yi, e dakun ki ni ki e le so si ki ni ka se. So se se sa.
1: Ah, ko bi ka da wa. O nfe ran so logbo.
0: Hmm.
1: Awon na ton fi omo won sile fun eni to ni yawo le.
0: Olorun ba ma sanu wa o. Se won wa ma wa su eyan lopo ba yen e se te ba wa dasi. E se. E ka san sa o.
1: Mo pe lati yana sele.
0: Ekile poruko yin sai mo binu.
1: Poruko mi ni Wale Authority.
0: Mr. Wale ba wa mo lero pe gbo gbogbo oro wa yi. E dakun. Kini ka se soro yi? Bo la se yanju e?
1: Mi kini kan ti oye wa ni pe igbete aye wa ku si lowo wa. Te ba gbere nkan mewa lowo Olorun, o ti ke yan ma tori oke bo sori oke. Se ogbe ni ma nfun. Egu to si bota. O ti ku olai wo. To ba je pe obirin yen si be laye ni iyan ati re ni oda sugbon ba ti o si laye mu e se family ti won le won so pe ti omo yen ko ma fe obirin yen mo ko ma fe okun yen mo se amo pe irin ajo omo yen na ti le kele sugbon ni ta ba ni ka so je di ile Yoruba ko da looto amo ni ekan si egun to ti bo ta o ti ku olai wo ti won je won ma fe ra won
0: Ah, so.
1: Yes, the family. And see you, see you more. Tori pe, I know so you pe, see, I'm going to tell you, Ko jobi asu ni loko le, iba ma waye. Mo, si loko ane, si yegba waye nu.
0: Si yegba waye.
1: Ah, ema ba yetu boku, ni ba yetu.
0: Ami, si sa.
1: Ekasan.
0: Ba wa gboro wa yi kini ka se o.
2: o ni agbara o yi o lagbara be won se tele amọ pe yen ti ko danu ko ye ku mo jo gbe po en to ti jo dagba ko ye ki won gba fun
0: ah
2: ana ti ran telephone ko ni ri bai
0: ah mo oko na lo ko jale to ni ile tori oko gan ke se pe boya won ma nlo le lo osu meji osu meta ko to wale ibi si won ti nsise jina lo se wo pe
2: ah iwo de be se
0: se ko wa fe ra won bayi
2: won se lo ku mi
0: mo
2: ni pa ri bo si ita mo ni
0: se
2: gbawon gbawon
0: se ma hello
3: hello
0: hello e ka san o
3: e ka si san
0: ni loruko yin ati fi te tin pe wa
3: abiola alabalu
0: e ka bo e je ba wa da soro yi kini ka se
3: oju kokoro o gan ni wu oni ge gan se
0: ase lero be sa pe boya o ti ohun na o ti okan e ti wa nbe tele
3: tori ko e ki iya yen ko fi ge si odo ko ko lo ma gbe odo ko e ko si tibe igba ta na ti mo ise iyawo e si ku o de ma ko kan ti ma fe teyin eyo na ni
0: ise amo ki leyin wa lero pe ki won se bayi obe ti gomo lowo omo ti so benu
3: ah iya ba ti won le to ni igba ta ti ri be yen o ma ti wole na ko ko fe ra won
0: to
3: ko poko ma ti so fun are gan pe awon le
0: bẹ́ẹ̀ ni ogun ti sọ tẹ́lẹ̀ o ti sọ fún màmá ẹ ṣe
3: kíyà
0: gbà kámú kọ́gbà kámú
3: kíyà gbà kámú pọ́wọ́ ọlọ́run ló ti wá
0: ẹ ṣe ṣe gan ni. Àwọn màmá wa sọ pé ẹnu wo làwọn fẹ́ fi sọ fáwọn èèyàn torí tẹ ọ̀kan sọ pé bóyá kí wọ́n kàn pa mọ́ra kọ́ mọ̀ ṣe ló ní aláriwo kọ́ ṣe ló ní gbòǹkẹ́rẹ́ àmọ́ ìgbà wo náà ni mágbó ní kú igba wo làwọn èèyàn ò sí ní padà fetí gbọ́rọ̀ yìí ṣé wọ ṣe mọ̀ pé àwọn ará ilé gan ni ó mọ̀ láwòdì nǹkan míì làwọn ará àtà máa pé èèyàn mélòó làwọn fẹ́ pè sọ fún wọn wípé ó mọ̀ ṣe sí ni kì í ṣe pé ṣe mọ̀ pé ẹlòmíì lè máa sọ pé ṣé wọ́n dẹ àbúrò sí ẹ̀yìn ọkọ ẹ̀gbọ́n rẹ̀ ni ṣe mọ̀ pé kò ṣe gbogbo èèyàn ni ó farabalẹ̀ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ àbí tí wọ́n wọ̀ tiẹ̀ ní béèrè ṣe mọ̀ pé àyè sọ làwọn èèyàn ó mọ̀ sọ 0916893 1000 ni nọmba tẹ lè pè wá sí bá wa dá sọ̀rọ̀ yìí ẹ ṣe kí màmá gbà wọn láyè kan fẹ́ ra wọn 0916893 1000 tàbí ká ẹ pé 0911-3-4-8-9-3 0911-3-4-8-9-3 ẹ kà sán.
4: Hello.
0: Ẹ kà sán sá o kí lorúkọ yín àti ibi tẹ ti ń pè wá. Ah baba wa e ka san e ku gbogbo igba wa o
4: lati ku ola
0: e se sa atu ti gbede o e kile ka se soro yi bayi
4: o ke ti ke mo lowo o su to fe se si e yi ba ti se ti e ti e ti ku ti se to fun wa ni tension o de mo ara alẹ́ tù ti ra wa lọ aládé yàtọ̀ sí ara ṣé mọ̀ ara ti ẹgbẹ́ kan yẹn yọ káwọ̀ ìgbẹ́rẹ́ ní àkọọ́lẹ̀ káwọ̀ ìgbẹ́ àkọọ́lẹ̀
0: káwọ̀ ìgbẹ́ àkọọ́lẹ̀ ni
4: ẹ̀wọ̀n kan tí wà ní wípé torí inú jì ó lè jẹ́ ètò ìyáyàwó kan ní pé wo wa máa lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àrùn ọkọ̀ àti ẹ̀ àlùsọ.
0: Màmá rárá o bàbá ò gbà o ọkọ ló sọ pé nígbà tí ṣàbọ̀ gbọ́dọ̀ wọn ni ọmọ yẹn máa ń wà nígbà tí ẹ̀gbọ́n rẹ̀ sì wà láyé nígbà tó dẹ̀ ti ríṣẹ́ tó ríṣẹ́ sí nìyẹn ni òun máa ń lọ síbi iṣẹ́ oṣù méjì oṣù mẹ́ta ilé kan máa wà ń bẹ̀ wo làbọ̀rọ̀ tún lọ gba lé mọ tún wá gbọ́mọ lọ síbẹ̀ ẹ̀yin wá àtọmọ kúkú jọ máa gbélé tí bá dẹ̀ dé ń ba yín lé màmá náà ò fẹ́ gbà o àmọ́ tọ̀ bó ṣe rí.
4: O ti rí jẹ́ náà àtàrí nìkan pa
0: tó
4: yóò ẹlẹ́nu lẹnu máa ro
0: ṣíṣà
4: ẹ̀ka sàn máa
0: ẹ̀ka sàn o kí ló orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
4: Cousin ló kọ mi wọ́n pè láti Ìbàdàn.
0: Mr. Cousin abáwa dá sọ̀rọ̀ wa yìí kí ni ká ṣe o.
5: ọ̀rọ̀ tẹ́ ẹ sọ náà mo fẹ́ dá sí.
0: Ẹ ṣe.
5: Ẹ ń gbọ́ mi.
0: Màá gbọ́ yín o, àgbọ́yé.
5: Wọ́n lè pẹ̀ra wọn. Nípa ìdí ni pé ó ti ṣẹlẹ̀ sí Anabi Muhammad sallallahu alaihi wasallam. Ó ti sọ ní àwọn tàbí rẹ̀ ní ìyàwó. Ìgbà tí tó kú, ó bẹ̀ tó kú lómi, ó fún ní ọmọ mi. Ìyá náà tún kú, Anabi ti ní báyìí tó bá ń wà ní oṣù tó kí ṣe fámìlì ara wọn rárá. Ó ti yé báyìí ní ìsìn. Àǹfààní tá a tún lè rí mẹ́ni pé ọmọ àbúrò rẹ̀ yan yóò tún tọ́jú rẹ̀ ju ẹlù ní ìlọ yóò kà fún ọmọ rẹ̀. Bẹ́ẹ̀ni yóò tún kà fún ọmọ rẹ̀ tó ti yé níbi. Nínú Islam ó lè fẹ́ kọ́dà kọ́ yẹ pé nígbà tọkùnrin yẹn kú sí ẹ̀gbọ́n rẹ̀ kú. Ó lè lọ tọrọ ọmọ yẹn gangan pé òun fẹ́ẹ́ fẹ́ tán bá fẹ́ fẹ́ra wọn. Tó ti yé nísìnyí kò sí mẹ́ta gbọ́ kankan bẹ torí pé wọ́n ṣe fámìlì rárá. Kò sí ojútùú kankan bẹ ọ lẹ́kọ̀ọ́ àti pẹ́ torí pé àtẹ̀gbọ́n a ní pẹ́ àbúrò náà lọ.
0: Tọ́ ẹ ṣe Mr. Kozim ẹ tún wọbi táwọn náà tún bá wa gbọ́rọ̀ náà gbà pé kò sí òtí ṣẹlẹ̀ sáwọn ànábì ẹ tọ́ kò kúkú sí nǹkan tó burú ń bẹ̀ ẹ lọ́dọ̀ lágbọ̀n tọ̀dọ̀ tiwọn. Tọ́ ẹ wò ó a dúpẹ́ lọ́wọ́ gbọ̀n yìí tẹ́ ẹ pè wá tẹ́ ẹ bá wa dá sí ètò ní ọ̀sán yìí ó tẹ́ bá wojú ọjọ́ wa ṣe ní sáréré bíi àná ẹ ń sa pápápá ni ẹ tọ́ kọ́lọ́wọ́ bá máa ṣàánú wa ọlọ́jọ́ ń kọjọ́ lójoojúmọ́ ẹ wò ó ọ̀rọ̀ yìí. Ṣé lọ́dọ̀ tèmi bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè wá yìí tẹ́ ẹ bá wa dá sọ́rọ̀ yìí tẹ́ ẹ ń bá wa gbé sọ́tún tẹ́ ẹ ń gbé sósì lára tèmi ṣe ní ṣe mí bákan lára mi ń kó tí ọmọ ń wo pé ṣe rí nǹkan táwọn kí lè àwọn èèyàn máa sọ ìyọ́lọ̀ má jẹ́ kí ó padà kókó fúnyàn lápá tẹ́ńṣọ̀n torí gbogbo nǹkan tí ó ṣáà wà lọ́kàn màmá ni wípé kí làwọn èèyàn máa sọ. adúpẹ́ pé okun adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tàbátúbù olódùmarè tó tún lè jẹ́ ká tún gbé tò sórí afẹ́fẹ́ lónìí tẹ̀yìn èèyàn tẹ́ ẹ tún pè wá tẹ́ ẹ bá wa dá sí. Èmi máa ń sọ lójoojúmọ́ sẹ́ ẹ pé kò sígbà kan tẹ́ ẹ dá mi da inú mi sì máa ń dùn ara mi máa ń yá gágá pẹ̀lú pé àwọn tèmi wo èéfín mi ilẹ̀ mi bá ṣe gbé wá báyìí lọ́mọ ń bá mi gbé kí n tó gbé ilẹ̀ gan wọ́n ti bá mi gbé. Gbàgbé pé ní dédé aago kan ọ̀sán ní gbogbo ọjọ́ rúlẹ́mọ̀ pàdé mi ọmọ yín olólùfẹ́ yín ọláhùn mi ọmọ láyọ̀kọ̀ àwọn ní ilé ọ̀dẹ́bọ̀dé lórí ètò ẹ̀dùn ọkàn lórí ìkànnì kànga agbọ́mọgbẹ́ Welsh Radio 89.3 FM. Lọ́wọ́ bọ́tì ni mi fún sáà yìí ẹ̀gbọ́n mi Stephen Ige àtàwọn gbogbo àwọn amúgbálẹ́gbẹ́ wọn tí wọ́n ń bá mi ṣe gbogbo ẹ̀ lẹ́sẹsẹ àkínyìn o lẹ́ẹ̀kan sí. Ẹ wo gbogbo ẹ̀yin ara alé ẹ wo bí mo ṣe sọ tẹ́lẹ̀ gbogbo nǹkan tí à ń wò pé kòtó ó ń bọ̀ wá ṣẹ́kù ẹ má jẹ́ ká kọjú tù lú ọ̀rán igba rẹ̀ gan kò tó ṣe lọ́bẹ̀ ẹ má jẹ́ fi wàdùwàdù rédà lórí ìkọ́ torí pé ọdún yìí ti ń lọ mi ì tí ì ṣe nǹkan mi ì tí ì ṣe ẹ̀jẹ̀ àní sùúrù o ọlọ́run ọba tó ń ṣe bẹ̀ kò kú òun di àrò. Títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ gbọ̀n ẹ̀yà ara alẹ́ orúkọ tèmi ò yí padà ọláhùn mi ọmọláyọ̀ ọkàn ara wọn ní ilé ọ̀dẹ́bọ̀dé mo ń sọ pé títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ eré àti ayọ̀ náà láti fi pàdé ire o.

0: ohun obìnrin ẹ kú ti mọ pé tó bá ti dọjọ Wednesday báyìí tí aago méjì bá ti ró ẹ ti mọ pé ohun àwọn aláyọ yín ní kíni lẹ́ẹ̀mọ́ gbọ́ lórí afẹ́fẹ́ o pín mọ dà mí bẹ́ àyín àlà funfun gbòná fi ṣe lọ́sàn-án tòní inú mi sí dùn tí a bá ti wá rí ẹmọ tó sọ bẹ́ẹ̀ ni ọlá plenty ń bẹ́ àyín ẹyin ò pẹ̀lú ẹwà àti ògo tọ́lọ́run bá mi bù fún tí gbogbo ẹ̀ fi ń plenty lẹ́ni yìí àjọ ìrìn àjò ni o ìrìn àjò ẹ̀mí nìkan kọ́ láàrin àti tara àjọ pẹ̀lú
1: ní
0: sùúrù ní sùúrù ìrìn àjò ẹ̀mí tí mo ń sọ
2: ẹ lè pele
0: àti tara báàsì jọ rìn inú ẹyin wọn ti mọ bí tó wà wọn mọ pé ìkànnì kan ga
1: gbọmọ bẹrẹ àwọn àgbà bẹẹ lọbù mí
0: kò sí wàhálà fọkànbalẹ mo mọ pé bàbá mi trust rẹ dáadáa denu
1: ìrìn àjò tábà sáàrin ìfúnra rẹ ló gbé mi délé o
0: mo ní sùúrù iwájú lọ lọkọ ìwà mi lọ mọ wọ rí torí bọọsì wẹsẹdò láàfin jẹ ọdún lẹnu ọ̀nà lé bí mo ti sọ lẹ́ẹ̀kan ẹ ti mọ̀ pé tìdínú àti ọ̀yọ̀ àláfin máa ń kíyín káàbọ̀ ní gbogbo ọjọ́ Wednesday àlè má ṣe ká má pààyàn lẹ́rìn-ín ẹ̀rín lákùmọ̀rin láṣẹ ìdùmọ̀rẹ́ àní sunkún o ẹ̀yìn gbogbo àwọn tó sì dàbíi pé ó kù díẹ̀ káàtó ẹ ó bomi jédé ẹ ọlọ́run tí ń rẹni lẹ́kún á bá wa rìnrìn lẹ́kún o á sì fi ìdùnnú kún ayọ̀ gbogbo wa o lẹ́ẹ̀kan sí ó ya ìkáàbọ̀ ó kọ́ tèmi ò yípadà ò tèmi tọ́pẹ́ akin kò lé ẹ̀ ló kọ́ tèmi aya akin ló ń sọ pé ọ̀dẹ̀ òdùn bí ẹ̀jẹ̀ fún màámi dáadáa tánwọ àlà funfun gbò wá sínú kulù yìí láyè láti báńkì ẹ̀yìn aráalé màámi ẹ báńkì àwọn èèyàn wa.
2: ẹ káàsán ẹ̀yin olólùfẹ́ wa a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìgbà tẹ́ ẹ máa ń fi àsìkò sílẹ̀ láti gbọ́ wa a tún ti dé ní ọ̀sán yìí lórí ètò ohun obìnrin ẹ jẹ́ ká jọ ṣe orúkọ tèmi ni Eludipo Oluwakemi Queen Mother.
0: Ọlá plenty kò tó kí àwọn aráalé jẹ́ bí ọ́ nìkan sórí tó ṣe yìí ó rí pé kí náà pe style wọnú ọlá ni ṣe ẹ rí pé bó ti di èmi gan obìnrin gan ó wù mí torí pé gbogbo àárín orí rẹ mò ń rí
2: mo mọ fi ọwọ ṣe ìsàlẹ rẹ
0: díẹ dẹyìn ni o
1: àdẹyìn
0: ni o dà bàǹkì àràlé
2: káwọn àràlé káwọn àràlé
0: bàǹkì àràlé
1: àràlé àkíyí lógúnlógún àkíyí lọgbọnlọgbọn àkíyí lọkùnrin lóbìnrin lọmọdé àti lágbà kí n pẹ káàsán ṣàlàfíà lẹ wà sí dáadáa la bá yín o ẹ ó tó jọ mẹta wa láyọ yín tún ti dé wá sí orí ètò ohun obìnrin ní ọ̀sán yìí ojú ti pé a ti wà ń bí láti tún ṣe bá a ṣe máa ń ṣe o orúkọ tèmi ò yípadà ọláòmí ọmọláyọ kan ayáwọn ní ilé ọdẹ bọdẹ mo sọ pé ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kẹ ẹ máa bá wa gbé tò bọ.
0: ẹ máa bá wa bá ètò bọ ṣe ẹ rí èmi a máa sọ pé fún àǹfààní àwọn tó jẹ gbọ ètò ohun obìnrin fàkọkọ ẹ lè mọ ọrọ pé ohun obìnrin yìí àwọn obìnrin ló kàn kò kàn mí gẹgẹ bí ọkùnrin ẹ mọ yìí kú òǹbẹ o ìsọkùnrin ìṣobìnrin ló kàn o pàápàá jùlọ àwọn obìnrin tó bá jẹ pé wọn mọ bí tí ń lọ láàrin ìlú ẹ sábà ń ké pè wọn pé ó yá súnmọ bí wá gbọ latest update ìhàhín ìbí láti fún yín ní latest update ṣe rí lẹ́tọ̀ ohun obìnrin yìí kò sí táwa kì í pẹ̀kẹ́lù ìṣọ̀rọ̀ ajé wa ni ẹ bà wá ń bẹ̀ gbogbo ètò òṣèlú bí tí ń lọ ẹ bà wá ń bẹ̀ ètò ààbò ni ẹ̀kọ́ ni ṣe wá ní tó wá jẹ wá lógún lórí ìkànnì yìí mọ̀lẹ́bí a lè mọ̀ ṣe ká mọ́ pẹ̀kẹ́lù ẹ̀yìn elédùwà fi jíǹkì wa ni ẹ bá ń gbọ́ it is a call ọlọ́run fi ran wa láti ọ̀run ni àwọn ó sì mọ jíṣẹ́ ìránṣẹ́ tí bàbá fi ran wa ẹ̀yìn ṣe rí
1: iṣẹ́ tó olùgbà aláràn mi
0: o sọ pé wọ́n gangan ló fẹ́ rìnrìn àjò ẹ̀mí ò lé lọ́sàn-án tò ní.
1: kí mọ̀dá ti wọ white àwọn oníwọ́
0: tó ń wọ́n ti dà kù sí wàhálà. ṣe rí àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó bá ń jẹ́ pé ó máa ń kọ́ni lọ́gbọ́n ìṣẹ̀lẹ̀ kan míì àwọn míì a sì máa ń ṣẹlẹ̀ tó máa ń jẹ́ pé a fi máa ń bomi ọgbọ́n mu fúnra wa ni àwọn míì máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé a fi kọ́ra wa ní ẹ̀kọ́ ni ṣe wá rí ẹni tó a fẹ́ ṣe ní abala àkọ́kọ́ lórí ètò tòní ni ká jọ kọ́ra wa lẹ́kọ̀ọ́ bí ti ń lọ nítorí pé a kàn rí pé àwọn nǹkan a kàn ń hùwà kan láwùjọ a dẹ̀ rí pé ó ń lọ lemọ́lemọ́ a sì ra lè rò pé bóyá nọ́màtì náà ni bó ti yẹ kórí nù nígbà tí ó sì ṣe bẹ́ẹ̀ o kó má jẹ́ pé èyàn ò mọ̀ fi ìwà tí ò yẹ kó máa wù tó máa tún fi ṣayọ̀yọ̀ jọ̀fàǹdà ṣe wá rí gbogbo ará ilé bí ẹ ti ń gbọ́ mi yìí ìṣọkùnrin ìṣobìnrin ìṣọmọdé ìṣàgbà ẹ jẹ́ pé ẹ tètè yín ókè tàbí kẹ́ ẹ pé àwọn neighbors yín èyàn ará ilé yín pé ó yá wá gbọ́ ètò yìí o nítorí n ta fẹ́ sọ ní ọ̀sán tèmi a fẹ́ jọ gbéra wa débẹ̀ ìyẹn kájọ fúnra wa ní ọgbọ́n ìjìnlẹ̀ mu lórí ètò lẹ́nìí ni ẹ̀yin o àwọn kan ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó ṣe pé

0: E kaabo pada sori eto yin eto wa ohun obirin lori ikanni Wells Radio 89.3 FM ikanni kanga gbomogbe kun modan ben ayin ola plenty na ben ayin ayaki na ni en gbohun re lati atataro inta si npe kelu ni foran ibi ti oga agba le ise olopa eyan oga agba oga ogbeni disu ibi ton ti soro nipa idajo owo ton soro nipa ka kan ma ka ma raise force alarm bo lati e ti tunyun nile ede yoruba
1: won
0: e ka kan ma pariwo nkan ti ko sele ti o soju e lati fi je kero ma sumo pe oya e ba fi ya je niyi eyin o won si yanan na re pe iwo to wa nibi ton ti se jungle justice yen idajo owo lasan o koja nbe oni kare o e mo se lo won ni ijiya nbe fun won tu ofin pale daada fa o mulede wa Nigeria eyin o la wa npe kelu a ngbe sotun gbe sosi gbe yewo mo si mo pe ba tin so eyin te nfi okan ati ara ba wa lo e ti mo wo pe aha eleyi ko ye ko ri be eleyi ye ko ri be lo oto ni o ye kan so bayi emi na fara mo bo ba ti ri lara yin e dakun a fe gbo ohun yin ko to di pe a pe kelu nkan mi number to wo kulu yi re 0916 893 1000 0916 893 1000 tabi 0915 3334 8930 0915 3334 8930 etule pe sire eleyi na o 0911 3 lono merin 8930 0911 3333 8930 o ba ti ri lokan ti yin e je agbo o e seyin na faramo abi o je pe yin na ti esese n gbon pe ah se pe nkan bayi n be lorilede wa Nigeria be mi gangan bi mo ti jo ni yorin yi gan o awon ti mo gbo gan o tu se bakan lara mi pe ah se pe o koja lasan oni ka ku se dada ijiya n be fun pe o ti e ti se e foran ru re be all in the name of content pe iwo na fe grow page re ijiya na n be la fun lorilede wa Nigeria won ti lilu ti o si ese
1: ofin
0: sofin ese o si nbe na ni eja mo te si waju nitori ijoba akoko labala ikeji lori eto yi se orisirisi nkan sa ni sele lori aye ni papa ju lo orisirisi asa
1: eja
0: sare mu pe le hello e kasan oruko yin ati biti e tin pe wa
2: kasan ma
0: e kasan o
2: Kasan
0: ma kasan a n gbo yin e ti wole e ba wa ni ero ti e fi n gbo wa sile
2: e ka le radio ni
0: e seun e ba wa ni le die e seun e seun e dapun e ba abi ke kuro legbe re o ti daba ohun ati n gbo yin
2: e lo se ri nkan se ni pe ijo kan wa ti e pe enikan gbe oju okada lati ona yara university o wa gbe bo si ona o fa sinu odo ona ita o pe bi a ki emi yen ni awon eyan mu mo ko ti mu en se lo kada tin sukun ko se mu bayi ti awon boy di kuro bo ni won de no bo en se le se ti be the next thing ko ma se ni pe awon olopade ti mo o sai wa re o ma pa awon eyan is that the best thing to do lo se nkan ti o da ni e ke so pe yes ko ti so pe fun e da o pa de sare at ma mu o de sare fun ma re ko ma ko won lo si ma ko jeun is that not ẹ̀hẹ́ ilé ìgbòkútẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀kọ́ ìtìlẹ́ kí ni sọ̀rọ̀ o ṣé kí ni èyí tó dáa náà ṣe yẹn ẹ̀ mọ̀ kí nígbà mí gbọ́n mẹ́kọ̀ọ́ máa wọ ìgbòkútẹ́ ẹ̀sọ́ ń sọ pé kí wọ́n ṣe hàn lé wọ́n ṣe ìdájọ́ ọwọ́ fún ó kẹ́ni gọ́ọ̀sì kókó wọ́ọ̀kì ewé ṣé yẹ ṣé ìdájọ́
0: ìyá wa gẹ́gẹ́ bí òfin àti tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá sọ ṣe náà ń jẹ́ kó yé wa ń pé bẹ́ẹ̀ bá ti mú ẹni tó ṣe iṣẹ́ láàbí ẹ fi tó ọlọ́pàá létí tàbí kẹ́ ẹ mú síkún báyìí lé ọlọ́pàá lọ́wọ́ ọlọ́pàá ló mọ ìjìyà tó tó àti tó yẹ tí wọ́n fi jẹru ẹni bẹ́ẹ̀
2: wọ́n á kó pọ́lọ́pàá tó lọ́pàá ẹ̀gbọ́n yẹn tẹ́kún ọ̀dẹ̀ lọ tó kọ́ wá tó lọ ń kọ́
0: onípadà
2: á ń jọ mí.
0: ẹ̀tọ́ àwọ ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ni tá a bá ti rú irúfẹ́ kéèsì bẹ́ẹ̀ ká máa fọ́lọ́ rẹ̀ họ́pù kó má dàgbẹ́ ká sì mọ kígbe síta gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ ṣeun ìyá wa ṣó ti yẹ yín bá ti rírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ ṣeun 0916 89311000 se ri ntan so yi ajo nche kini ajo bo mi ogbon mu fun ara wa ni nti o ye lo mi nbe se nbe
1: abo
0: se ri mumu ti won mo awon yun boya won ti won mo pe won jo se jajo owo nu nti oga oga agba si so ni pe iwo to ba mu eni to sise labi to wa se dajo owo fun iya na nbe fun won na iwo se ko won na o lo lofe ba 0916893 1000 tabi 0915 3 lọ́nà mẹ́ta 4893 ẹ tún lè pè sórí eléyìí náà o 0911 ẹ̀yẹn ṣàtìtẹ 3 lọ́nà mẹ́rin 893 mo ní pé ká sáré sọ
3: pé mo lè fẹ́ sọ irú nǹkan tí arábìnrin tó ń pè tọrun sọ yìí nìsín wọ́n ní pé nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ pé àwọn agbófinró wá wá sádùúgbò yẹn wọ́n wá ń ṣa àwọn èèyàn ohun tá à ń sọ gangan
0: ohun gangan tá à ń sọ gangan
3: wípé tí a ò bá mọ̀ wípé ìjọba lè wá láti mú àwọn tó lọ dúró síbẹ̀ ó wò rán tàbó bá wọn dá sí ìjọba máa wá wọn á kó àwọn èèyàn nǹkan tó tún wá wà níbẹ̀ ni pé ẹni tí òòrà
0: àtàn bẹ́ẹ̀ ni
3: ìyẹn ni pé tí a bá rí ibi tí wọ́n ti ń ṣe ìdájọ́ ọwọ́ ìwọ̀nba nìran wíwò mọ nítorí pé ìjọba lè kó
0: èèyàn èmi ò tiẹ̀ bá gbà má lámọ̀ràn pé gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà tó sì ti mọ òfin báyìí bó bá mọ̀ tẹ́lẹ̀ ó ti mọ̀ báyìí bó bá ti ibi tó ti ń ṣe ìdájọ́ ọwọ́ tètè pé àwọn agbófinró pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ báyìí báyìí ládùúgbò yìí o torí pé ẹni tí ò ṣe kí ni bẹ́ẹ̀ ti sọ ẹni tí ò rajà ọlọ́mọjà sanwó ti ara o ẹ̀yin ò pàpàpá sẹ́ni mo rí fọ́nrán kan náà ní lórí ayélujára níbi tí ẹ mọ̀ pé aṣoge oríṣiríṣi oge ló wà láyé sìn yìí arábìnrin kan ọmọ rẹ̀ fẹ́ ṣe ọjọ́ bí ọmọ tá a sì ń sọ yìí ọmọ bí ọmọ ọdún mẹ́ta àbí méjì sì ni níwò tèmi ṣe wọ ọmọ wo a máa ń pè kan láà fẹ́ ṣe fọ́tò shoot
3: so ti yé yí
0: àárẹ̀ ìyá fọ́tò pé ọmọ mi fẹ́ ṣe ọjọ́ bí o kí lè bá a ní fọ́tò ń lọ́wọ́ wọ́n wá jẹ́ sí ọmọdé ọmọdé ò lè mọ̀ ṣe bí ọmọdé a wá fẹ́ ṣe fọ́tò shoot fọ́nrán wa jẹ́ pé ìyá wa bẹ̀rẹ̀ sí ní na pankẹ́rẹ́ gidi ni
3: o
0: bẹ̀rẹ̀ sí ní o yọ ti ọmọ tó fẹ́ ṣe ọmọ ọlọ́jọ́ bí o wá bẹ̀rẹ̀ sí ní na nítorí pé kò gbára dúró kò rẹ́rìn àwọn oní ayàwòrán ní ó dúró lé
1: kò dúró dáadáa
0: o wá bẹ̀rẹ̀ sí ní na mọ̀mọ́ ni a ní lọ nísòpò ṣe fọ́tò shoot ẹ dákun
1: èmi ti sọ torí ìta ẹtẹ ọmọ yín náà adéfẹ tó fojú mi rí
0: nígbàtí
1: nígbàtá a ṣe iṣẹ mọ pé tọdún kan ó sì wà ní
0: ìpínlẹ àṣà
1: aṣókèrè aṣá àrùn mọ wàhálà yẹn pọ àrùn mọ ọdún kejì náà mo ní àkín tiẹ ṣe lẹyìn ọdún kejì mo ti sọ pé tí ò bá fẹnu ara ẹ sọ pé ọdún mẹta dé ìṣe kankan ọdún mẹrin dé ìṣe kankan yìí ní ìtì ẹmí ìfẹ wà wàhálà yẹn ti máa ń pọ
0: jù nísìnyí ṣé wàhálà ń wá tó kéèyàn mú ìkanra ẹyin o
1: ẹgbẹ orí ni wọn sọ pé tọmọ ò bá ti wà ìtúrẹsẹ you cannot we can't force the child.
0: kí mọ̀dà pankẹ́rẹ́ tí arábìnrin yìí
3: èmi náà rí
0: ó ti bẹ̀rẹ̀ sí ní ọmọ tí ó ju ọmọ ọdún mẹ́ta
3: lọ ọmọ ọdún
0: náà gán bè mí.
3: ẹni tó ń ya fọ́tò gan tó ń sọ pé
1: ó ti tó ó ti tó ó ti tó
0: ó ti tó ẹ sì kẹ́kọ̀ọ́ mọ ọmọ rẹ rìn ṣé ọmọ rẹ rìn ni àbí yóò mọ ké ẹ dákun ṣé oge ṣíṣe ààyè ìsìn náà ní kápẹ̀ yìí ni
1: ó ṣe by force
0: yìí àbí latest parenting style kún
1: ìmọ̀ ọ̀rẹ́bí kan tó yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ lọ sí kínní wọ́n rí fọ́tò yẹn yà lórí ọmọ yẹn ò cooperate ó rẹ̀ fi ilẹ̀ kò sí kan tó fẹ́ ṣe sí kò cooperate wọ́n wá tí wọ́n rí ìṣẹ́jú ọjọ́ tó rẹ̀ rí ìṣẹ́jú ara ẹ̀ dẹ̀ balẹ̀ wọ́n dẹ̀ yà àmọ́ ní ìgbà yẹn kò ń ṣe ẹ fi ilẹ̀ ni.
3: ṣé dandan ti ẹ ni ṣé dandan ni ayé
1: náà ló ní ayé ai ti gbòde tó bá ti rí pé bóyá
0: wọn kà àwọn èèyàn ṣe ní sùúrù wọn kò lówó ọfẹ owó sanwó ọjà fún gm owó sanwó ọjà ọfẹ fún gm.
1: gbogbo àwọn nǹkan tá a gbé sọkàn yóò ṣe kínní bóyá ẹ bá wà ní ilé tá a rí parẹ ẹ balẹ bóyá ẹ mú fóònù yẹn ẹ yá ìyẹn náà ti tó.
0: sẹ́ẹ̀rì ẹyin ọ̀rọ̀ ń dàbí àwàdà ṣùgbọ́n ó kẹ́ mi lára torí mi ò fẹ́ràn kankan mọ ṣọmọ léjeléje láì kọ́mọ ṣe wọ́n ṣìbáṣìbò láì nídìí èmi wọn fẹ́ bèrè ìbéèrè is this the latest parenting style torí tó fi lè mọ arábìnrin tó mú pankẹ́rẹ́ nà mọ́ rẹ̀ ó dìdí mu wá láti lé ni o bóyá bí tí ń fìyà jọmọ nílé nù ẹ mọ jàre
3: ọmọ yẹn máa ti máa yarí fun láti lé kó tó débẹ
1: ó dẹ ṣe wà yẹn fọ́nrán yẹn tí wọn máa yan ọba ó máa bó ṣe wà yẹn ó ti lùgbàdì àwọn ó máa rẹ
3: káwé yìí wọn
1: ti ẹ dúró
0: mo lérò pé àwọn tí wọn máa ń jà fẹ́tọ̀ ọmọ lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ wọn bá wa ṣe bó ti yẹ bó ṣe yẹ torí pé inú mi
3: ò ti ẹ̀ dùn
0: nínú fọ́nrán
3: ó ti pọ̀ jù
0: ní pápápá
1: ìbílẹ̀
0: èmi
3: wà
1: ó ti mọrú ẹni tó
3: wù á ti sọ fún pé
0: á
3: ti sọ fún pé tí ó bá ti gbára dúró òun máa fẹ́ẹ́
1: ní ìṣeré sí
3: ó dẹ̀ ń fi gidi ní kékeré ó dẹ̀ ń nà kó ná bí ọmọdé ona bi agbalagba
0: emi te in te mi wa fe bere is se iyato ti wa wa ninu pe a fe se ayeye ojo bi tori ngba ta wa ba ma se ti wa ngba won kan ni ke awon egbe re jo
3: eh ti ri awon photo wa to je pe o sunkun be bo se sunkun yen na bo se sunkun na ni won se ya
0: omo
3: mi o sunkun a mu keke a fi nu mu be na no se gbe si bi be sugbon won bi won ma na mo na mo na mo
1: emi gan gege bi agbalagba ti wa pe o pon dodon kini yen to me o ma wa tiring, I get tired igba ni last one ti mo se gan photographer so pe se be le so pe e fe se won ti ya to meta gan mo ti wo aso ta to le pa wo so bi meji mo raje o ti su mi
0: o
1: wa wo pe omo kekere
0: gege abi abekasi so
3: nkan to wa nbe o ni wi pe o ye ki awon obi obi ode oni ki won ko gbon wi pe gbogbo awon asa gbalode yi
0: gbogbo eko niyan le se
3: iti aye e ba ti yo to rorun lati se kosi gba ta daso ta ri wo omo yen ti ko ba ya todun kan bo se nigba to podun meji ni o to gbara duro lo to gbon ti won tun se won a lo eta ya ni odun kan nisiyi se lo fi gbowo ni ile ifowo pawo ni ehe eyen ni pe awon obi nisiyi awon kan ti ko ye kan ponle oni won ponle nitori na awon obi nisiyi o ye ki oyeye won wi pe ki se a gbudo ma fi pa se gbogbo nkan awon kan to ba ti se se omo mi to je pe e ti eni believe pe omo kekere ni a de ma se ta ba ni ko je a ti dada tinu yin gan ma ti gbogbo awon ma ni ewo ba omo kekere yi to se se sugbon te ba di omo mi o le tun dagba gan ko ma tun fe se ko fe ni yen
1: omo mi to je pe orun ni won mo sun e ti won
0: ti tori ti mo ti fe bere se ko se pa wa obi gaga pa pa ju la wa aya la yin post in ta se nigba ti wa lori awon omo ita fi je kawon na enjoy childhood
1: beni I can say that for a fact it is actually true te ba wo awon ori eyan kan to je pe a jo nsoro to je pe kini ohun na ko roro tori mo bo se so yi mo se so fun tori o ti bo si eto je pe awon eyan ma so pe let kids be kids eje ka awon
0: omo de ojo omo de
1: ohun omo gan omo ti omo 5 years old omo yen ti pe 6 nsin te ba ri birthday ti photo shoot lo mura o ti mura bi agbalagba already lele gbogbo makeup won loju irun ebi gan boya gan ni ti le frontal ri omo gan ti saju mi le frontal no rara jowu bo gba ti o wa post awon eyan wa sabere si ni soro so o wa fi omi pe a pe a kilo sele pe ohun ko ya photo awon pe ki wo awon comment
0: ma so ju awon oge wu
1: te ba ri me omo 6 years o te san kini mo loju to le mo loju pe elomi oge ti o ri se ni ya ngba ti da won to da won jala me ga won ga won fefe ni on wo
0: abo fi ati gele na ta
1: si so o fi afẹ ki at times we impose what we don't see on our
0: olowo button ni wa tin se bayi tv o tin ni e wa mo re le nte se to awa gan na tin gbona le wa lo yo queen mother lori nti oga olopa so ati eni tin na mo papapa ke se banda ko yin
3: ohun ti emi yo gba wa ni imoran ni wi pe nigba ki gba ta ba ri awon to ba se si ofin e je ka fejo won sun ijoba nitori pe tori pa nse ta muje o la fi ro pe eto ni sugbon ni nsin ton ti so bi ofin se la sile fun wa e je ka tele ilana ofin ati pe awon obi nsin awon ya nsin tori arin awon obirin lo po si asa fe fi awon omo wa yi yan gan nipa kun oju fun won dre shori shiri shi fun
0: awon asa
3: to je pe ko de rorun fun awon omo yen ta nse fun gan e je ka farabalẹ awon omo yen won a dagba won a de se nkan to wu won a ri won nu wa yo dun lagbara olohun oruko temi ni eludipo lu akemi a ni pade
1: aye a dupe lo gbe te ba wa gbe to gbe yin ti e pe wa gbe te fe pe na ti e raye pe lori oro ta so na e dakun bi won se ti so gbogbo awa ti ibi ti won ti nse pe idajo owo fun eyan e je ayera nbe ka ma ti e ka ma da ba era eni to ba ti se e je ka fi won le awon agbofinro lowo gbogbo awo obi na e je ka ma se jeje o oruko temi o yi pada olaomi omolayokun aya won ni ile odebodo mo so we ti di ose to nbo ere ati ayo na lafi
0: Olowo bo ti mi die die o Adebayo ti mi leyin e akeyin e won ni pe aku ise lati ori oju opo Facebook wa oko pataki lo gugu awon to gbo eto leni e dapun e darapo mo wa lose tin bo fun akotun eto ohun obirin lekan si o ko temi o yi pada o ti mi to pe akinko le ni nse ladura pe lase edumare titi ose tin bo o won ni fe nikan kan ni wa sawati o dabo.

nǹkan wo ni gbogbo ayé ń dàjà kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

mú kí yín ẹ̀ka alẹ́ ẹ sì kú iṣẹ́ látàárọ̀. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa ló ń dẹ́sẹ̀ tì gbọ́ yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ fún àwọn ìgbìmọ̀ ní 90 ọjọ́ láti ṣe àgbéjáde ìlànà ètò ààbò àpapọ̀. Iléeṣẹ́ ààrẹ ṣe ìfilọ́lẹ̀ bílíọ̀nù kan dọ́là lábẹ́ iṣẹ́ àkànṣe ààbò ìlú láti ṣe ìrànwọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ìgbésẹ̀ tó pè ní FEVET láti tẹ pẹlẹmọ ààbò ẹ̀mí àti dúkìá. Olórí iléeṣẹ́ ológun pàrọwà sí àwọn lọ́gàálọ́gàá níléeṣẹ́ ológun láti ṣètò ìrólágbára fún ìdarí

pẹ̀lú kíkojú ìpèníjà ètò ààbò. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan láti ṣe àgbékalẹ̀ àyẹ̀wò lórí àwọn nǹkan ìdíkokò mọ́ orílẹ̀-èdè yìí, pẹ̀lú ṣíṣe àgbéjáde àwọn ètò ọlọ́dún márùn-ún láti dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbìmọ̀ ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lónìí láti ọwọ́ ẹni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀, ẹ̀yin Sẹ́nẹ́tọ̀ George Akumen, lórúkọ Ààrẹ Bọ́lá Tinubu, pẹ̀lú àṣẹ mímú àwọn àkọọ́lẹ̀ lórí ìlànà méjèèjì wá láàrin 90 days fún àyẹ̀wò àti ìbuwọ́lù ààrẹ. Gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú àtẹ̀jáde tó bóde láti ọwọ́ olùrànlọ́wọ́ fẹ́tò ìròyìn fún akọ̀wé ìjọba àpapọ̀, ẹ̀yin Yomi Odunuga, níbẹ̀ ni Akumẹ ti pàrọwà sí àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ọ̀hún láti ṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Ó ṣàlàyé pàtàkì ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí eléyìí tí yóò wá ojútùú sí àwọn àdojúkọ ètò ààbò orílẹ̀-èdè yìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣíṣọ lójú àwọn ọkọ̀ akérò 100 tó jẹ́ oníná lábẹ́ ètò ìrìnà ìrọ̀rùn ìrètí ọ̀tún láti mú ìdẹ̀rùn dé bá àdojúkọ ìrìnkèrindò àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àti láti mú ìgbélárugẹ dé bá ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́. Àwọn ọkọ̀ náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ lónìí ní Eagle Square nílùú Abuja, pẹ̀lú bí olórí òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ìyún abilékọ Didiwasi Jack ti ṣe ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó wúni lórí pọ̀. Èsì fi léde wípé ìṣe àkọ́kọ́ ètò ọ̀hún iná ti buwọ́lu 37 nínú 100. Wasi Jack ṣàpèjúwe ètò ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀bùn ìdágbére rẹ̀ bó ti ṣe wáyé níbi wákàtí 44 sí ìfẹ̀yìntì rẹ̀. Bákan náà, mínísítà fọ̀rọ̀ ilé-iṣẹ́ ọrọ̀ ajé àti okòwò ẹ̀yin Sẹ́nẹ́tọ̀ John Owa Eno ó sọ̀rọ̀ lórí pàtàkì ètò ọ̀hún. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ $1 billion gẹ́gẹ́ bí ààbò ìlú nínú ìgbésẹ̀ láti mú àwọn tó kù díẹ̀ káàtó fún lórílẹ̀-èdè yìí kúrò nípò àárọ̀gbọ̀kúlé ẹ̀sùn térétéré láti lè bọ́ sípò ànító àti àníṣẹ́kù. Ètò náà iná pè ní ètò ìrólágbára ààbò ìlú àti rírí sí ìdílé eléyìí tí wọ́n pè ní OSP. Wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ètò mẹ́rin míì láti mú àdínkù dé bá iṣẹ́ òun òṣì. Ẹni tí ṣe aya ààrẹ orílẹ̀-èdè yìí Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu ló ṣíṣọ lójú ètò náà tó sì sọ̀rọ̀ lórí pàtàkì rẹ̀ fún ìdílé àti ìletò jákèjádò orílẹ̀-èdè yìí. Sẹ́nẹ́tọ̀ Tinubu sọ̀rọ̀ lórí àwọn ìga létí ètò ọ̀hún tó pín sí. Ilé-iṣẹ́ ààrẹ ti ṣàfihàn rẹ̀ wípé àtúntò yóò dé bá orúkọ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo ìbò ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ìyẹn APC wípé onírúurú àtakò ló ti jẹyọ sí àwọn kọ̀ọ̀kan. Ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ Tinubu lórí ètò ìròyìn àti ìbáraàlú sọ̀rọ̀ Sunday Dare ló sọ eléyìí di mímọ̀ lónìí lásìkò tó ń sọ̀rọ̀ lójú òpó amóhùnmáwòrán kan. Ó ṣàlàyé wípé àkọọ́lẹ̀ orúkọ ọ̀hún sì jẹ́ ojúlówó bó tilẹ̀ jẹ́ pé ó kú àwọn àfikún díẹ̀ díẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC tako èsì ọ̀rọ̀ wípé orúkọ àwọn ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ọdún 2027 iná ti fagilé. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ètò tán pè ní FEVET, eléyìí tó dá lórí ṣíṣètò ìrólágbára fún ààbò ẹ̀mí àti dúkìá. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń rí wípé ìgbélárugẹ dé bá títẹ̀lé àwọn òfin ojú pópó jákèjádò ìpínlẹ̀ yìí. Ẹni tí ṣe alugoro fún ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ayọ́ládé Ọláyinka ló sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde. Ó ṣàlàyé wípé ètò ọ̀hún ló gbájúmọ́ ìforúkọsílẹ̀ ọkọ̀
lọ́nà tó tọ̀ kan tó bọ́ sí ojú pópó àti àwọn nǹkan míì. Wọ́n á pàrọwà sí àwọn ènìyàn lẹ́yìn tí wọ́n bo nọ́mbà ọkàn wọn láti gba ìwé àṣẹ láì gba ìwé àṣẹ láti gbé ìgbésẹ̀ tó tọ́ lórí rẹ̀ wípé àwọn tọ́wọ́ bá tẹ̀ yóò fojú winá òfin. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti fẹ̀dùn ọkàn rẹ̀ hàn lórí ikú ẹni tí ṣe akọ̀wé ìjọba ìpínlẹ̀ yìí nígbà kan rí, ìyàn Alhaji Waheed Akintola Ọlajide. Wọ́n ṣàpèjúwe ikú rẹ̀ gẹ́gẹ́ bí àdánù ńlá. Àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ ẹni tí ṣe adelé gómìnà ìyàn agbẹjọ́rò Abdulrahim Adébáyọ̀ làwà. Níbẹ̀ ni ló ti bá àwọn ìdílé olóògbé kẹ́dùn tó sì ṣàpèjúwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí olùfọkànsìn tó ṣiṣẹ́ fún ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ìyàn Lieutenant General Waheed Shaibu ti pàrọwà sí àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ ológun orílẹ̀ láti jẹ́ adarí rere pẹ̀lú ṣíṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ nínú gbígbógun ti àdojúkọ ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí. Ó sọ lẹ́yìn lónìí nígbàtí ó ń kéde ìṣíde ètò ìdánilẹ́kọ̀ọ́ àwọn lọ́gàlọ́gà ẹlẹ́ẹ̀kejì tọdún 2026 ní olú iléeṣẹ́ ológun lè tó wà ní Kaduna. Shaibu sọ̀rọ̀ lórí àwọn ìṣẹ̀lẹ̀ ìgbésùnmọ̀mí, ìgbébọn, ìjínigbé àti àwọn ìwà ipá míì léètò ń kojú orílẹ̀-èdè yìí. Ó pàrọwà sí àwọn lọ́gàlọ́gà ọ̀hún láti jáfáfá kándẹ̀ jígìrì sí ojúṣe wọn. Èyí ló pin ìròyìn ilẹ̀ wa fún ti àṣálẹ̀ tòní, ṣùgbọ́n ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tá a mú wá lẹ́ẹ̀kan sí. Àmúwá fún yín pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ kan láti ṣe àgbékalẹ̀ àyẹ̀wò lórí àwọn nǹkan ìdíkokò mọ́ orílẹ̀-èdè yìí pẹ̀lú ṣíṣe àgbéjáde àwọn ètò ọlọ́dún márùn-ún láti dáàbò bo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n máa fún yín pé ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ bílíọ̀nù kan dọ́là gẹ́gẹ́ bí ààbò ìlú nínú ìgbésẹ̀ láti mú àwọn tó kù díẹ̀ káàtó fún lórílẹ̀-èdè yìí kúrò nípò àárọ̀gbọ̀kúnlé ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ láti lè bọ́ sípò ànító àti àníṣẹ́kù. Amúàfin pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti gùnlé ètò tán pè ní fẹ́vẹ̀t, eléyìí tó dá lórí ṣíṣètò ìrólágbára fún ààbò ẹ̀mí àti dúkìá gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń rí pé ìgbélárugẹ dé bá títẹ̀lé àwọn òfin ojú pópó jákèjádò ìpínlẹ̀ yìí. Lákòótán, àmúwá fún yín pé ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ológun ìyàn Lieutenant General Waheed Shaibu ti pàrọwà sí àwọn lọ́gàlọ́gà níléeṣẹ́ ológun orílẹ̀ lórílẹ̀-èdè yìí láti jẹ́ adarí rere pẹ̀lú ṣíṣe iṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ nínú gbígbógun ti àdojúkọ ètò ààbò tó ń kojú orílẹ̀-èdè yìí. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ́ gbọ́ ni ló wá láti ọwọ́ Kẹ́mi Sọlá Williams. Àyè wà láti máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo at West Radio 893. Ẹ tún lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ tún lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Ẹ lè kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp tó bá ní ìròyìn tẹ́fẹ́ fi tó wa létí lójú òpó 0916893 2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ní orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín, òun ayọ̀ lásán.

0: kan laya ore si ore to fi ma ladugo eni tori ko gbodo dariwo fun gogo eyin ta npo loju o eyin to nfe todun lori eto ko to dariwo lolugbe mi ga omo to so yo ti ma yanju e olugbe mi ga omo to so radio apostle ise ti de o ama lati se o ya tara sasa gbe da nle ko dide ko tun wa yanju e ko to dariwo
1: oko tó dariwo balẹ̀ bí ara ń tẹ̀tẹ̀ ó kórí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè gbé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún toko káàdáná ó gbọ́ kúrò fóòbẹ olùgbẹmẹga ọmọ mọ́tòṣọ dé ẹni tààrún dé abẹ́ mọ̀pẹ́ tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni rédíò apostle lórí ètò oko tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

那牛老猪妈的还别写了浪啊，这叫我真的来一了这么没来写的别写的啊，也有六米六别了啊，我都分享大大苦业还别写了老猪妈的我浪我把没一把的o ti di ma je mu la rin mi atolorun ni ani se gbogbo gbamba ti lori ofe lati gbo mi sori afefe olorun oba mi oke ni won kokko se ba fun won ke logologun won ke logbon logbon won se lo ba awon oba eh tori ba meji ko o opo to gbe aye mi ro ni olohun oba to le mi mi agadagodo emi gbogbo e ohun lo nse ohun lo nti bo ba wo yo si telomi bo ba si tun wo yo ti telomi ti o si baba nle ti o pile re en ta ni yo do lejo olodumare kabiyesire olodumare olohun oba mi ibare láyà àjẹjọ ń gbà mò ń dágbére lórí ètò yìí bo ní bó bá dò ní kájọ pàdé ọ̀rọ̀ tẹ́mi sọ láyà àjẹjọ ń ṣé kí n má tàn yín o àbá mo dá mo gbìyànjú ẹ̀ wò ni ọlọ́run ọba mi òkè ló bá ń lù lóhùn tẹ̀ ẹ̀yin kọ́ yìí láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ní òjẹ́ kíjà ó gbé wa lọ ẹ̀yin kọ́ yìí ewúrẹ́ ilé ń wo alápatà mi bí kó kú ni àgùntàn ọ̀dẹ́ ń wo alápatà mi bí kó rọ̀run ni ewu ọ̀tọ́ mẹ́ẹ̀dá yẹ́ ń wo àwòdì òkè mi ni bí kó dá lápá orí ẹ̀yẹ ní kẹ́yẹ yọ ọ̀tá ní dọ́mẹ̀ ẹ̀yẹ lókun àwọn wọn ń dà lóró o àwọn wọn ò ní kó lè ó wá jà àwọn wọn ò tún ní kó ló kó wá mú àmọ́ orí ẹyẹ ni ò pẹ́yẹ bàbá mi òkè ló gbà kàtà lọ́wọ́ alákìtì yìí wọn lójú wọn bá mọ́ ó gbà pópó lọ́wọ́ òní pópó fi fọ́ọ̀mù òní pópó lórí pòpòpò tó ní pópó gbọ́dọ̀ sọ̀rọ̀ tó ní pópó gbọ́dọ̀ gbìn kábíyèsí rẹ ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o ló jẹ́ nítorúwa nílẹ̀ ayé àtẹ̀kùn rẹ̀ ó ti fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun ó sì gbé kalẹ̀ lórí àwọn iṣan omi ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò dùn bí mímọ́ rẹ̀ ẹ̀ẹ́n tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ẹ̀ẹ́n tí ò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ò sì ní bá wọn búra ẹ̀tàn ó ni yóò rí ìbùkún gbà lọ́wọ́ olúwa o àti òdodo lọ́wọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni ìran àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀ tó ń ṣe àfẹ́rí rẹ̀ ọlọ́run jákọ́bù ó ní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o à ń bèrè pé ta ni ọba ògo yìí ó ní olúwa tó le tó sì ní agbára ni olúwa tó ní agbára ní ogun ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà ká gbé yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé ọba ògo fẹ́ wọlé ni o ta lọ́ba ògo yìí olúwa àwọn ọmọ ogun òun náà lọ́ba ògo.

sọ ẹ̀ka lẹ́ọ̀ gbogbo ọmọ Nàìjíríà ṣe àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ báwa náà ṣe wà lálẹ́ tòní o. Ṣe àlàáfíà ni mo bá yín ọdẹ òtòbí ẹ mọ̀ tó kó àmójúbà wà lálẹ́ tòní o. Tọ́ bẹ́ẹ̀ bá ti wọlé mo bá yín dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì wà lójú ọ̀nà tẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ ń padà lọlé láṣẹ Olódùmọ̀rẹ̀ ẹ bàlélayọ̀ ẹ̀ ní kọ́nà bí èéfín o.

tọ́ a tún ti dé lálẹ́ tòní o a dé lálẹ́ tòní bá a ṣe kọ̀wé ẹ̀ ẹ sáà ti mọ̀ ṣèbí mo ti máa ń sọ fún yín lábẹ́ ìwé tá a kọ làwa ti ń ṣiṣẹ́ ẹ lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ló tún kàn o tọ́ olúgbèmígan ọmọ́tọ̀ṣọ́ yín náà rí o yọ rédíò apostle àrọ̀gbó lòun bí ẹni rọ̀gọ́ọ̀lù ọmọ ìyá àdúà ó kànlẹ̀kùn yín kòkòkò lálẹ́ tòní kó tó dariwo ó ti balẹ̀ bí àràǹdẹ̀dẹ̀ lórí ìkànnì west radio 89.3 fm ẹ̀yìn kẹyẹ̀lẹ́ ó tètè a gbọ́ kó sọ fún tòkò káàdáná ó gbọ́ kó náà ó lọ rèérò fóòbẹ̀ ẹ̀dákùn onílé apá ọ̀tún ẹ yóò abámi késó nílé apá òsì kẹ tètè wá nǹkan fìdílé ò bẹẹ bá lórí ọfẹ rẹ ẹ fìdílé nǹkan bẹẹ bá sì ti wà lórí ìbùsùn yín ẹhún náà ò léwu ẹsà àti yín rédíò yín òkè kó máa ké tantantan kó tó dariwo ó ti bẹrẹ gẹgẹ bá a ṣe kọwé rẹ lálẹ tòní ìjẹ́ lórúkọ gbogbo àwọn tá a jọ mú ètò ọ̀hún wá ṣe ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì tá a wà yìí àwọn ọ̀gá lọ́gàá ní abala ìka kọ̀ọ̀kan stephen ige oní ọlọ́wọ́ bọ́tìnì fún sáà tá a wà yìí o àti gbogbo àwọn tá a jọ mọ́ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ tí gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ìṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ lórúkọ àwọn èèyàn yìí ó ní èmi olùgbèmígà ọmọ́tọ̀ṣọ́ yọ rédíò apostle is here again ẹ ǹlẹ́ ń bẹ̀rùn ó jàre ẹ kú kalẹ̀.

0: ti mọ parí àwọ̀ láàrin lọ́kọ̀láya ọ̀rẹ́ sí ọ̀rẹ́ tó fi mọ aládùúgbò ẹni torí kò gbọdọ̀ dariwo. Fún gbogbo ẹ̀yin tá ń pọn lójú ò, ẹ̀yin tó ń fẹ̀tọ́ dùn lórí ètò kó tó dariwo lolúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ yóò ti mọ ìyanjú ẹ̀. Olúgbẹ́mi gan mọ́tọ̀ṣọ́ rédíò àpòsù iṣẹ́ ti dé o, ọmọ aláti ṣe ó yá tara ṣàṣàgbéra ńlẹ̀ kó dìde kó tún wá yanjú ẹ̀ kó tó dariwo.
1: Ètò kó tó dariwo balẹ̀ bí ara ń dẹ̀dẹ̀ ògòrí àdàgbé onílé apá ọ̀tún ó yẹ tètè pé sónílé apá òsì kẹyẹlé ó gbọ́ kó sọ fún tòkó káàdán náà ó gbọ́ kúrò fún òbẹ̀ olúgbẹmẹga ọmọ mọ́tọ̀ṣọ́ dé ẹni tààrún dé abẹ́ ẹ̀ mọ̀ pé ń tààrún yàtọ̀ sẹ́ni tó yọjú ràn ni. Rédíò àpọ̀sọ̀ lórí ètò kó tó dariwo ẹ jẹ́ àjọ gbọ́.

0: tọ́ kọ́rọ̀ ó tó dogun kó tó di gba gbòs kọ́rọ̀ ó tó di pákáleke ẹ̀ wá dákun kẹjá parí ẹ̀. Wọ́n gbọ́n tó bá ti ní ṣe pẹ̀lú rògbòdìyàn wàhálà láàrin lọ́kọ láyà láàrin aládùúgbò alájọgbé bọ́rọ̀ ọ̀hún bá ti dórí ètò yìí ètò kó tó dariwo la pè é níbẹ̀ gangan lọ̀rọ̀ ọ̀hún ti máa mú yẹ̀ẹ̀sì o ẹ̀yìn o kò á nídìí bí ètò tọ́lọ́hún gbé kalẹ̀ láti máa wá àlàáfíà láàrin ọmọnìyàn ni ṣe bọ́lọ́hún wà é gan àlàáfíà gan làbámọ́ pè é ọlọ́run ìfẹ́ òun náà tún ni ọlọ́run àlàáfíà ó fẹ́ kájọ máa fi àlàáfíà kájọ máa fi wà pẹ̀lú ara wa ni tọ́ òun ló fi jẹ́ wípé ètò yìí ètò àlàáfíà ni o kò á tọ́ síbẹ̀ o lórí ètò yìí gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú pé à ń fi ọwọ́ lágbánilójú àwa wo ni sùn a sì mú ẹ̀tọ́ èèyàn a gbà á lọ́wọ́ ẹ̀ àtún á gbà lójú bọ́rọ̀ òun bá ti dórí ètò yìí kó tó dariwo a gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún. Ọlọ́run ọba mi òkè kò fẹ́yàn jẹ bó ti wù kó mọ̀ o ká mọ̀ rẹ́ra wa jẹ ká mọ̀ fọwọ́ lágbára wa lójú ọlọ́run kò yọnú sí bó ti wulẹ̀ kó mọ̀. Ẹ̀sì rẹ lòmíràn ọmọ tẹ́lẹ̀ bàṣù àwọn làwọn lò ní ẹ bá ń bi wọ́n léèrè àwọn tó lànà dá àwọn dà abẹ́ṣẹ́ olódùmarè tọ́ ètò àwọn tá à ń ni lára ètò àwọn tá à ń pọ́n lójú rẹ̀ o bàbá tirẹ̀ ń tí à ń rẹ̀ jẹ́ à ń yàn jẹ́ à ń fi ẹ̀tọ́ rẹ̀ dùn à ń fi ọwọ́ ọ̀la gbà lójú bó bá ti lè sáré kàbàkàbàkàbà dórí ètò yìí ẹ dákun ọ̀rọ̀ ẹ ti mú yẹ̀ẹ̀sì nù. Ẹ̀jẹ̀ wa mọ̀ fi àsìkò yìí kí àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn ṣe mọ̀ wípé nǹkan kan ní bẹ nídìí ìlò bẹ́ẹ̀ bá rí lò tí ń dún pọnlápọnlápọnlá àwọn kan ní bẹ́ǹdì rẹ̀ tí wọ́n ń sàn ní gọ̀ǹgọ́. Ètò àgbájọwọ́ gangan lèyí o àgbájọwọ́ tá a fi ń sọ ẹ̀yìn kọ́ yìí àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Bá mi olúbàdàn tilẹ̀ ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú ládọjà Arusa Wanu bàbá mo ṣí fìlà forí adé o kábíyèsí o kàdé ó pẹ́ lórí kírù kẹ̀rẹ̀ kó dọkẹni mọ́ yín lọ́wọ́ o láṣẹ olódùmọ̀rẹ̀ nílẹ̀ yìí àwọn aláboyún ilé ó mọ bí wẹ́rẹ́ àwọn àgàn ó mọ tọwọ́ àlàbóṣù ànírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o lásìkò tí ilẹ̀ yóò rojú yóò rà ààyè èkó mọ̀ kébi èkó láṣẹ olódùmọ̀rẹ̀. Gbogbo ọwọ́ ń bàbá fi tì á lẹ́yìn ẹ̀ṣẹ̀ bí bàbá gan ò fẹ́ ìrẹ́ jẹ́ bó ti wulẹ̀ kó mọ́. Mo forí adé kí gbogbo ẹ̀yin olóyè Ìbàdàn pátápátá. Mo kí gbogbo ẹ̀yin bálẹ̀ ẹ̀yin ọkọ ìlú mo kí yín o. Mo fọ́kọ bá mi Adérójú Timothy Adérẹ̀mí kí yín o. Gbogbo ẹ̀yin onímọ̀ nípa ètò ìdájọ́ pátápátá mo kí yín. Ẹ̀yin tẹ́ ń tì á lẹ́yìn lórí ètò yìí ẹ̀kẹ́ mi tí ìgbọ́rọ̀ ni ẹ ti bá wa fi ẹsẹ̀ òfin ṣe bẹ́ẹ̀ bá ti ń fi ẹsẹ̀ òfin tọ̀ bẹ́ẹ̀ náà lẹ́ẹ̀mọ́ fi ọwọ́ òfin ẹ̀ wò to ojo wa ni tiyin lasi olodumare e mo lawon kan ni be ni di ilu ti fi ndun pon lapon la o ogbo eyin ore mi sanu eyin ore mi dpo ogbo yin patapata mo ki lasi olodumare ojo ni tiyin o ogbo eyin ten ri si eto abo eyin agbofinro patapata mo kiyin o gbogbo iko amotekun ni ipinle oyo e mo seun ojo ni tin to fi de ibarapa e chon chon bi ojo ne gbogbo iko ko to dariwo nile iya ti loke okun mo kiyin o e ku ifomo niyan se e ku ba se jo se ti o fi baje mi o ni gbagbe mama ti anikan yi mama wa tolohun ba mi o ke gbe ikan yi le lowo West Radio 89.3 FM mama ajinrere obirin Lilian Ibade Mosi to adu atemi mo nse fun yin re o mama e ti bere daada lasi olodumare e pari e sebi to da o ohun te wa fi n wo Olorun esu ni babe je ise o tolohun oba mi oke to gbele yin lowo aye esu ese ko ni ba je mo yin lowo o lasi olodumare won ni eniyin ni keni o se mi baba se ni lore edakun eja dupe oju olohun ga mo koro senti o ba more olohun o fe amo dupe o to bi run se je na nu o jare oya o eje ka wa da barabo shekere ko bere si ni po to fun ele ni yoyoyo lale to ni oro ta n ba bo o na la mo te si waju lale to ni o gbogbo eyin ti e darapo mo eto yi ni jejo se be sa ti mo bi ti a baro un de hey oro ti a n ba bo yi oro to ni agbara ni se mo wipe ngboro ba ti di wipe okunrin ba wa to ni iyawo ohun o ohun lo wa ni di oro ohun ta wa bilere wipe oro to n so yi gan bo gan lo se je idi oro wo gan lo wa toko wa lanu bo to ni ohun wa lo wa ohun o wa ohun wa loba ohun o ba ohun tu wa sare kaba ohun tu de fona fon su eyin ko yi ohun o tun ri su ko wale ki gangan lo n so loro je ko ye wa o ni bo ohun se n lu to ko dun o ohun sare laye ko ohun o le ba ohun sare bi reluwe kohun o le bojo ohun o bojo ohun tu fo bi baalu kohun o le ba gbamu ohun o ba gbamu gba to na wa fi ojo sunu kun woro hun nigba to n to awon ti won tun loju temi nlo pe ki won bo n foju emi wo nibi to gun gba wole gangan won niyawo ohun ni nbe nidi oro ìyàwó rẹ kẹ ìyàwó rẹ ló ń sọ yìí ó ní bẹ́ẹ̀ ni tọ òyà fún wa nọ́mbà ìyàwó rẹ ó fún wa nọ́mbà ìyàwó rẹ ó a sì pè ìyàwó pípẹ́ tọ ò ní láti yọjú sí wa o ọ̀rọ̀ kan ó tẹ̀ wá lọ́wọ́ ó sì ní ṣe pẹ̀lú ẹ̀ ṣó o mọ̀ lágbájá ó ní ẹ̀ ń tẹ́ ẹ dákọ̀ yìí ọkọ òun ni tọ̀ o ti e ti wa da ba un. Ingbe o ti mo koko re ni, onga lo to awa, to si so wipe, inka bayi o sele. Nitori ide ye, ko yoju siwa o. Arabirin ina si sebe, o yoju siwa. Afi oro, afi poni, fun po o. Atari gbolohun to gbona girigiri si. Bo ni ku se pa, bo lo be se kun o. To, o na ma kejoro o. O soro ile kun. se bi won ni agbejo eni kan daba e, eyin ko e, agba osika, o ni won peru won. To, toro ba wa ri be. Kini a se o. Eje ki n sare dodo mama mora anu dana. Woni obirin t'Olorun ran si wa ni iran ta wa yi. E mo gbagbe mo ma nso wipe be eyan ba ni ko si wo le mo. A ta gbole won o ni ko si mo o. Woni Olorun si nbe awon ti won eti fi orukun ti won kunle fun Baali. Awon ti won duro sori ipe. Ti e se wipe ebi lo le ande. Mama mora anu gba woli obirin to la se obi se san mama ni se ti won fe je fun wa o mama ni olohun fun lebun ituma ala gba mama wa pe mi wi pe olohun mo to ba won soro ona ti ota fin fi ala ja awon eyan logun Jwa tuwa mu mo oro idile igbeyawo lori oko lori omo lori aya oni kabiyesi olodumare afi bi pe momo ti mo awon oro tin be nwaju wa lori tabile baba gbesi ida 100 se ki ma ton yin abate 95% marun din ni 100 oro igbeyawo gba ni to Eja dodo mama mura anu gba o woli obirin t'Olorun ran si wa ni iran ta wa yi mama ni se pataki ti won fe je fun wa mama mura anu gba e ka le ma o
1: ayo mi ti de oluwa o se
2: akoko ayo re de iwo le ri kan ninu ijo mura anu gba Christ home of glory l'Olorun ti n dabira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe l'Olorun sewole awon ide n ja onirobinu je n fo fayo nibi ipade olosoose yi t'Olorun gbe kale lati pase woli Olorun alaye prophetess Tolasi Obisesan mama muranu gba ni gbogbo ojo bo Thursday pelu akore Ayo, season of joy. Ninu ijowa. Muranu gba Christ home of glory. SW/130P. Omefofun Street. Opposite Balogun Borehole. Okeado High School Junction. Off Joyce B Road. Okeado Ibadan. Adua oro ne lati agogo mejo oro. Titi di agogo mewa abo oro. 8 AM to 10:30 AM. Iwona ma abo wabo long ele dare soro ni gugu oro joto Yo to lo si bi si ojo re. Wa fi ogun idaduro amupo aseti. Ati asedanu bu lori gbogbo idawole re. Labe ipe to daju. Ki won na wa rerin ayo. Ogunloko iranse Olorun ni mama mura anu gba yo ma koso di sise iranse. Elo elo 08059008415. Ipade tose yi o gbodo ma si nbe o. Iwo la anu kan ti o rerin ayo.

0: àkókò ti tó láti gbọ́ ọ̀rọ̀ agbára àti àsọtẹ́lẹ̀ látòkè wá láti ẹnu Prophetess Tolase Obisesan, Màmá Mòráàánú gbà, èyí tí ìjọ Mòráàánú gbà Christ Hope of Glory International ṣe onígbọ̀wọ́ ẹ̀, ìwọ náà máa ráàánú gbà lórúkọ Jésù.
1: Ẹ ké Alleluia! Gbogbo ẹ̀yin ènìyàn Ọlọ́run tó wà lábí omi, ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ ńlá Jésù, ayérayé Ọlọ́run tó pọ̀ nípa àti agbára, àwa mọ̀ gbé ọ̀gá fi ọpẹ́ fún ọ. Olúwa, ẹ gba ọpẹ́ wa lórí gbogbo etí tó ń gbọ́ program. Olúwa, ẹ gba ọpẹ́ wa lórí atọ́kùn, lórí iléeṣẹ́ gangan. A dúpẹ́ lọ́wọ́ rẹ, ìwọ ló jù, túkà ìwọ ló jù, ó dànù. Ìwọ ló ń jẹ́ kí ọ̀rọ̀ kó nítumọ̀. Olúwa, mọ̀ gbé ọ̀gá. Olúwa, ẹ gba ọpẹ́ wa. Ǹjẹ́ ó tọ́ àsìkò látún ti ṣe program yìí lónìí? Olúwa, gba program náà ṣe. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo etí tó ń gbọ́ program ní agbára ẹ̀jẹ̀ Odò-àgùntàn, ẹ lọ ní ìtúsílẹ̀. Gbogbo ẹ̀yí tí a ti fi àlá, tá a ti fi dè mọ́lẹ̀, mo gbàdúrà gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú Ọlọ́run pé ní orúkọ Jésù Kristì ti Nazareti, kọ́run kó tu yé sílẹ̀. Gbogbo ìdílé tá a ti fi àlá bàjẹ́, gbogbo ìdílé tí a ti fi àlá túká ní orúkọ Jésù Kristì ti Nazareti, ó yá ẹ gba ìpìlẹ̀ rere. Ó yẹ gba àtúnṣe ní orúkọ Jésù. Gbogbo etí tó wà lábí omi yìí, ó yẹ máa sún síwájú, ó yẹ máa tẹ̀síwájú, ó yẹ lọ ráàánú gbà. Ó rí bẹ́ẹ̀, ó ṣe bẹ́ẹ̀, bó aláṣẹ ọ̀run. Jésù Kristì Olúwa wa, àmì lórúkọ Jésù. Èmi náà ni ìránṣẹ́ Ọlọ́run, wòlíì obìnrin Obisesan Tolase Yemisi, tí gbogbo ayé mọ̀ sí Màmá Mòráàánú gbà. Gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́, mo gbàdúrà lórúkọ Jésù pé ẹ ó rí àánú gbà. Ọ̀rọ̀ nípa àlá àti ìtumọ̀ rẹ̀ òní prógrámù ìdẹ́ra tó dálé lórí. Ní last week, a sọ nípa bí àlá tó ṣe máa ń ba ìdílé jẹ́. A dẹ̀ sọ àwọn nǹkan tá a lè ṣe. But lónìí, nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ni bí àlá bó ṣe jẹ́ pé ọ̀nà tí Ọlọ́run ń gbà báyàn sọ̀rọ̀. Tí ó bá jẹ́ pé ẹni tó ń gbọ́ mi jẹ́ ẹni tó máa ń ka Bíbélì, Daniel 2:19. Ó ní nígbà náà ni a fi àṣírí náà hàn fún Dánìẹ́lì ní ìran ní òru. Ìran yẹn náà ni àlá. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan Ọlọ́run máa ń tú àṣírí fún yàn nínú ìran, nínú àlá. Bíbélì sọ pé ní kété tí Ọlọ́run ṣe eléyìí fún Dánìẹ́lì, ó ló dẹ̀ fi ìbùkún àti ògo fún Ọlọ́run. Ìwọ náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àṣírí tọ́lọ́run bá tú fún ọ, ó lè jẹ́ èyí tó bani lẹ́rù, ó sì lè mọ́ bani lẹ́rù. Ó lè jẹ́ pé léyìí tó ń sọ nípa ọjọ́ ọ̀la tiẹ̀, nípa ọjọ́ ọ̀la ìdílé rẹ. Ẹlòmíì, eléyìí tó fi ọpẹ́ fún Ọlọ́run tí ó dẹ̀ wá solution sí. Ní nǹkan tí Ọlọ́run ṣe máa ń jẹ́ ká lálàá náà ni wípé ká lè gbaradì, ká lè wá solution. Instead of complain, look for a solution. Instead of máa sákàtà, máa ṣe. Ṣe ló yẹ ká súnmọ́ Ọlọ́run sí, ká wá kí ni Ọlọ́run, ká wá ojú Ọlọ́run kí ló fẹ́ kí n ṣe. So nǹkan tí mo ń sọ̀rọ̀ nípa ẹ náà ni pé àlá jẹ́ ọ̀nà kan gbòógì tí Ọlọ́run fi máa ń túṣìírí fún yàn, tó fi máa ń báyàn sọ̀rọ̀, tó fi máa ń kan ìgbésẹ̀ tó tọ́, tó kù láti ṣe. Nínú àwọn tí wọ́n ń gbọ́ prógrámù, ẹnìkan pè mí, ó ní òun lálàá, ó náà àti ìyàwó àwọn ti túká látọjọ́ tó ti pẹ́. Ó ní ṣùgbọ́n òun wá lálàá, òun wá rí ọmọ òun tó ń pe bàbá òun. Ó wá ní kíni kó ń ṣe, wọ́n á ní pé wẹ̀l. Ọmọ yẹn ní ìdí, ó ní ìdí kí wọ́n kóun àti ọmọ yẹn kan jọ connect. Ìṣẹ̀dá ọmọ yẹn ló ń pe bàbá ẹ̀. Irú ọ̀rọ̀ yẹn náà sì àṣírí ni. Nítorí àsìkò wa, a nílé tẹ̀síwájú ju báyìí lọ. Ṣùgbọ́n ní gbòógì nǹkan tí mo sọ̀rọ̀ lé lórí lónìí náà ni wípé àlàjé ọ̀nà tí Ọlọ́run máa ń gbà báyọ̀ sọ̀rọ̀. Lórúkọ Jésù, gbogbo àṣírí tí Ọlọ́run ti tú fún ọ, lórúkọ Jésù, agbára tó ń rí solution sí ọ̀rọ̀ àgbèwọ̀. Tó bá dijọ́ mẹ́jọ ni a máa sọ̀rọ̀ nípa kéèyàn lálà kó gbàgbé. Kí ló máa ń jẹ́ kéèyàn gbàgbé àlà? Nígbà tó bá dijọ́ mẹ́jọ lónìí, a máa sọ̀rọ̀ lé lórí. Ẹ̀yin ènìyàn mi, nọ́mbà mi náà yí padà, 08059008415. Ẹ̀dẹ̀ mo bẹ̀ yín. Mo ní tá a bá fẹ́ pè, ẹ máa jẹ́ kó jẹ́ aago 2 ọ̀sán sí aago 4. Ọ̀pọ̀lọpọ̀ tá a bá ti gbọ́ prógrámù yẹn tán, immediately ni ko yen ma ma wole lera lera lera ikan ma ma gbe keji lule ikan ma ma ja kan so eje ka ma ni suru funra wa loruko Jesu a ori anugba ire o
2: ayo mi tiye oluwa o
0: akoko ayo re de iwo le ri kan ninu ijomura anugba Christ home of glory lolorun tin dabira sise agbara ninu aye gbogbo eda gbogbo ojo pipe lolorun se wole awon ide nja onirobinu je fofayo nibi ipaje oloso ose yi tolorun gbe kale lati pase woli olorun alaye prophet estolasi obisesan mama mura anugba ni gbogbo ojo bo thursday pelu akore Dahayo, season of joy, Henry Jowa, Muranu, Christ Home of Glory, SW/130B, Omefofon Street, opposite Balogun Hall, Okeado High School Junction, off Joyce B Road, Okeado Ibadan, Adua Oro, Nelati Agogo Mejo Oro, Titi Agogo Mewa Abo Oro, 8 a.m. to 10:30 a.m. Iwona ma bo wa bo long eledare soro ni gugu oro joto Yo to losi bisi ojore. Wafi ogwe da duro amupo aseti. Ati aseda no bulori dogwe da wole re la beikwe to daju. Ki wana ware ni ajo. Ukulo kwe rasyo lo ni mamamura anugba yo makoso disise roje. Elo elo 08059008415. Ipade to se yi o godoma simbe o. Iwola anukan ti o re ni ajo.

tọ oya o eja wa wonu eto ohun lo ni san san lale eto ni o oro tokotaya ta n ba bo e mo gbagbe o mo ni mo ranse si iyawo arakunrin eyi to mu ejo wa sodo wa yi se bi njejo mo so fun yin nise ni ba gbe oro won sita ke fe ti gbo ke gboro lenu won gangan amon gba toro de awon abala kan ah mo e pe baba ni bojo la awon toro yi kan je afikaya afenu so ka fi ohun awon toro kan ka fi pamọ o e wa dakun tori Ọlọrun gbogbo eyin te n gbọ mi boya nikan be te ni fe re daada e dakun e ba n pe si ti radio koko ko paya kaya na o ke soko eyin obi e ke so awon omo yin na kan fe ti gbele yi tori ba meji ko o ẹ̀kọ́ tó ní agbára ní bẹ nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run o mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè èpẹ̀. Gbogbo ohun tí a bá ń wò nù sinimá náà kọ́ ló jẹ́ pé wọ́n fi orí hùn. Àṣé ń gbà mí àwọn tí ń ṣe sinimá tá à ń wò gan. Wọ́n a máa kọ̀ tàn nínú ohun tí wọ́n rí tí wọ́n gbọ́ ò. Nígbà ọ̀rọ̀ yìí kọ́kọ́ dọ́dọ̀ wa ẹ̀yin kọ́ yìí. Ṣé kí n má tàn yín? Mo kọ́kọ́ rò pé ọ̀rọ̀ sinimá kan wọ́n wá sọ fún mi ni. Àmọ́ nígbà tá a tẹsẹ̀ bọ̀rọ̀ yìí débi tó ní àpẹẹrẹ. Mo ní èyí máa ń ṣe sinimá ìṣẹ̀lẹ̀. Tó ṣẹlẹ̀ ní o. Ha! Ọ̀rọ̀ yìí só sí ni lẹ́nu ó buyọ̀ sí. Ìṣó rẹ̀ kò ṣe é gbé mì. Bẹ́ẹ̀ sì rẹ̀ iyọ̀ kò ṣe é tú dànù o. Bí n bá sọ kọ́rọ̀ yìí ni agbára. Ẹ dákun, ẹ mọ́ ṣe iyèméjì, ò lágbára púpọ̀.

ẹ jẹ́ kí n mọ̀ kí n kù kalẹ̀ lẹ́ẹ̀kan sí o. Ọ̀rọ̀ tí mò ń bá bọ̀, ẹ mọ́ gbàgbé o, mo ní àránṣẹ́. A ké sí ìyàwó arákùnrin yìí. Bó nǹkan tiẹ̀ ṣe kọ́kọ́ gbọ́ wípé ọkọ rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa. Nítorí ọkọ rẹ̀ la sì fi ń pè é. Ọ̀rọ̀ tarábìnrin sọ, mo mọ̀ wípé ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ gan. Kéèyàn ó pe ìyàwó èèyàn lórí aago. Kò gbọ́ pé wọ́n dákọ̀ ọkọ rẹ̀. Kò sì ti mọ́ gbọ̀n gbègbègbègbè. Ẹ dákun tí ò sí o, kí ló sọ kò òun o, níbo lọkọ̀ òun wà o. Àwa nífọkànbalẹ̀ kò sí nǹkan kan. Kọ́rọ̀ yìí kó mọ́ bá dariwo náà la ṣe ń pè ọ́, torí pé ohun tá a bá fẹ́ kó bàjẹ́ òun ni bá a ṣe mọ́ ń ṣe. Arábìnrin ò há yọjú ṣe wà. Àmọ́jọ́ ò arábìnrin sì wá. Nígbà tó dé, ọkọ ẹ̀ náà wà lórí ìjókòó. Bo ní arákùnrin, ìwọ ló mẹ́jọ́ wá sọ́dọ̀ wa. Gbogbo ohun tó sọ nígbà tí ìyàwó rẹ ò sí ń bì í, ṣó lè padà sọ ò. Ìyàwó rẹ ló kú jókòó yìí. Arákùnrin yìí ó sọ̀rọ̀ bó ṣe sọ nígbà tí ìyàwó rẹ tí ò sí ń bẹ̀. Kò fi kún, kò sì yọ kó òun bẹ̀. Tọ́! Bó ṣe fulẹ̀ ọ̀rọ̀, mo á kọjú síyàwó rẹ̀, mo ní tọ̀ ọ̀rọ̀ rẹ̀ o. Ó yá fèsì sí, ṣé bọ́kọ̀ ẹ ṣe sọ, ṣé bẹ́ẹ̀ náà lórí. Olóhùn ń lò kò dún. Bóhùn ṣe ń ṣiṣẹ́ bí erin tó, níṣe lòun jẹ̀jẹ̀ lérí. Nígbà tóhùn sì gbìyànjú, tóhùn náà ní kóhùn mọ́ dùó gẹ́gẹ́ bí ọkùnrin. Òun gbalẹ̀ àwọn aládùúgbò lọ lọ́tùn ló ṣe. Àmọ́ ohun tí gbogbo wọn ṣà ń sọ ni wípé ìyàwó òun ló wà nídìí ọ̀rọ̀ náà. Arábìnrin kí lọkọ rẹ̀ ṣe fún ọ. Bí mo ṣe bi arábìnrin yìí léèrè ọ̀rọ̀, ìgbésẹ̀ tó gbé, ó sì ṣẹ̀rù bà mí. Ẹni kí ni ìgbésẹ̀ tó gbé? Arábìnrin yìí, ó sì wojú ọkọ rẹ̀. Omi sì ń bọ́ lójú arábìnrin yìí. Ìntẹ́ ìsọkún. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú larábìnrin yìí fi sọkún o. Kí a ní palẹ́kún rí? Ọ̀rọ̀ bántá bántá bántá lọ́kọ̀ ẹ sọ kalẹ̀ yìí, ẹkún lòun ń sùn. Arábìnrin yìí ní, òun ó ṣe wá mọ́ ṣe ọkọ òun. Ọkọ òun gan mọ̀ pé òun nífẹ̀ẹ́ òun. Ẹ mọ́ gbàgbé o. Àbẹ́ ti gbàgbé ni kí n rán yín létí, ṣé bí mo sọ níjẹjọ. Arábìnrin tá à ń sọ yìí, òun ti lọ́kọ kan rí. Ọkọ tó sì ní rí, ó ti bímọ méjì fún.
odoko to si wa wa yi o se se bi mo kan fele un ni amo se ki ma ton yin o omo kan won bi funra won lo oto amo igbeyawo ohun ite n lo bi odo bi mesan si mewa arabirin o tesiwaju ninu oro re o oni be eyan ba nsoro nipa okunrin oko to da laye ati lorun oko ohun yi ni se bo ohun ti loko ri o si nidi to ohun fi ko lodo oko aro ohun oni bi ke eyan ma nlo eyan bi eni lu bara alopa aloseleṣe ohun fi ko lodo oko aro ohun to ohun si tun yan amọ ngba to ohun tun yan ohun o ba so pe ko sokunrin re kan mo laye o gba to ohun dodo oko ohun to ohun wa yi lohun to mo wi pe okunrin re se nbe olarakunrin nife ohun ohun naa si nife re o ni ko si loni ni ohun si mo wipe bo ba dola yo si po repete se barakunrin naa ti so fun mi wipe iyawo ohun ni n gbe gbogbo bukata gbogbo ohun táwọn ń jẹ nínú ilé táwọn ń mú ìyàwó òun ní lọ́jọ́ tárakùnrin yìí wá ti ń rojọ́ fún mi ó ní kí n wo bàtà tóun wọ̀ ṣẹ́ṣẹ̀ yìí ara ìyàwó òun òun náà ló rà á fóun aṣọ tóun wọ̀ sọ́rùn ìyàwó òun ló dáṣọ sóun lọ́rùn ìyàwó rẹ̀ náà sọ̀rọ̀ oníṣẹ́ tóun ò bá nífẹ̀ẹ́ ọkọ òun òun à máa ṣe gbogbo eléyìí kábíyèsí olódùmarè ẹ̀yin alára wa nǹkan ń bẹ lábẹ́ ọ̀run o nǹkan ń bẹ láyé tá a wà yìí ẹ dákun ẹni bá kàn òun náà ló mọ̀ ọlọ́run ọba òkè kó mọ̀ jà sì ṣe láyé o mo ní arábìnrin tí ìdá mi lóhùn ọ̀rọ̀ tí mò ń bí ọ́ léèrè ìbéèrè tí mò ń bí ọ́ yìí ò tí ìdá mi lóhùn o àlọ́kọ̀ ẹ ní gbogbo ibi tó ń lọ ìwọ ló ń bẹ nídìí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá sì rí arábìnrin lóòótọ́ ẹ ti mọ̀ wípé ó màjúọ̀ bí àṣà àwọn olóyìnbó ṣèbọ́kọ ẹ kú ti sọ fún mi tẹ́lẹ̀ wípé ìyàwó òun ó gbà bí ọdún bí márùn-ún sí mẹ́fà lọ́wọ́ òun ó ní bí ọdún bí márùn-ún ààbọ̀ n kò pé mẹ́fà tán tí ò bá ti pé mẹ́fà tán ká pè márùn-ún náà sọdún márùn-ún náà a ń ṣe kékeré ni ìyàwó fi ọdún márùn-ún ju ọkọ rẹ̀ lọ mo mọ̀ tẹ arábìnrin inú gan ó sọ̀rọ̀ fún mi o torí pé bí ò bá nídìí obìnrin kìí jẹ́ kúmólù bárakùnrin yìí bí ò bá gbọ́ lọ́tún ló sì ohun tó sọ lẹ́nu yìí kò ní sọ o ẹ̀yin kọ́ yìí lójijì nígbà tá a sọ̀rọ̀ dé àwọn abala ibì kan ìyàwó bá tún jókòó jó
lójú rẹ̀ bá yí padà. Ojú arábìnrin yìí ló bá le kòkòkò. Ẹ bá wà ńbẹ̀ lọ́jọ́ tí mò ń sọ yìí. Ẹ̀rọ Ọlọ́run yóò bà yín o. Àbárábìnrin tí ń somi lójú bí egbére kọ́ yìí ni. Ojúlọ́mọ̀ ti padà ló le kòkòkò yìí. Kí a ló ṣẹlẹ̀ o. Gúdúgbe ọ̀rọ̀ ó bọ́lẹ̀ lẹ́nu arábìnrin yìí.

arábìnrin yìí tún jókòó jò. Ojú rẹ̀ yí padà. Ojú arábìnrin yìí le kokoko. Olóhun fẹ́ sọ̀rọ̀. O fẹ́ sọ̀rọ̀. Ẹ bó o bá fẹ́ sọ̀rọ̀. Sọ̀rọ̀ ìdí tá a fi pè ọ́ náà ni. Kọ́rọ̀ yóò bà lè lójútùú. Ó wojú ọkọ rẹ̀. Omi tún bẹ̀rẹ̀ sí dà lójú rẹ̀. Onírú sinimá wo larábìnrin yìí ṣe fún mi ń bì í ná? Ìwọ́ kọ́ ló lejú kokoko tán yìí? O tún wojú ọkọ rẹ, omi tún ń dà lójú rẹ. Ló bá kúnlẹ̀ wọ̀. Kábíyèsí olódùmarè. Ó kúnlẹ̀, ó dìmọ́ ọkọ rẹ̀ lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ lọkọ náà dorí kodò. Ọ̀rọ̀ yìí àbó mi. Kí ni àwọn èèyàn yìí ń ṣe fún mi ń bè é ná? Tí a ṣe fíìmù fún mi ni. Arábìnrin yìí tún gbójú sókè. Ó dìde. Ó jókòó padà. Ó wá kọjú sí mi. Ó lọ́rọ̀ tọ́hún fẹ́ sọ yìí. Ọkọ òun yóò nílò láti ṣe gáfárà fún wa. Torí pé ọ̀rọ̀ àṣírí ni. O fẹ́ kọ́kọ́ rẹ̀ ó wà lórí ìjókòó. Tó o fi fẹ́ sọ̀rọ̀. Tó o fẹ́ sọ fún mi. Tó! Tó bá jẹ́ pé ohun tó o fẹ́ nu tọ́rọ̀ yóò fi lójútùú, kò ṣẹ́wù. Ó yẹ ẹ̀yin ọmọ ẹ bá ń júwèé ibi tí ó lọ jókòó sí fún. Ó ní kì í tán o. Mo ní kí ló tún kù. Oní gbogbo àwọn tó wà nínú ilé yìí. Nínú yàrá tá a ti jọ ń sọ̀rọ̀. O láwọn náà ó ṣe gáfárà fún wa. Yóò wá kó èmi àti ẹnìkan. Tọ́. Kò ní ṣéwù. Bó bá ti jẹ́ pé ohun tó sáà fẹ́nu tọ́rọ̀ yóò fi lójútùú. Àmọ́ èèyàn mọ́. Ohun tá a fi mọ́ ń wora wa ẹ máa fi wò mí. Kẹ́ ẹ máa rí gbogbo tá à ń ṣe. Ẹ ṣe bí gbólóhùn ọ̀rọ̀ wa lẹ́ẹ̀ní gbọ́. Ẹ sáà mọ́ tọpinpin bí gbogbo nǹkan bá ṣe ń lọ. Ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí á wò ójútùú sí. Kábíyèsí olódùmarè. Bí gbogbo àwọn èèyàn ṣe jáde tán, lárábìnrin yìí bá tó bú sẹ́kún. Kí ni ń pa ọ́ lẹ́kùn? Ó yẹ́ à sọ̀rọ̀ fún mi. Àwọn tó yẹ ó bá mi rẹ̀ ọ́ lẹ́kùn ló ti tì jáde yìí. Ẹkún tó sì ń sun lásìkò yìí ó léwu o. Èmi àti ẹnìkan la wà ń bè é, ọ̀rọ̀ ni ó bá mi sọ, gbẹ́kún tì, ṣẹ́gbẹ́ kan o. Arábìnrin yìí, ó lóhun tóhun fẹ́ sọ yìí, ọ̀rọ̀ tó ní agbára ni. Ọ̀rọ̀ àṣírí ni. Òun mogun tí ń ja ọkọ òun. Òun ló sì fà á. Ọkọ rẹ ló fà á. Ogun tí ń jà ó mọ́. Tọ́. Lọ́kàn mi lọ́hun. O ní ọlọ́hun o mọ̀ ṣeun o. Bí èèyàn bá ti mogun tí ń jà èèyàn, ogun ti ṣẹ́. Àjẹ́ pé ọ̀rọ̀ arákùnrin yìí, ó ti múyẹ̀ ẹ̀ṣì.
o ya so fun mi ki logun ti ja o he oloro to won fe so fun mi e da laye kan o gbori o leyin oko ohun on to se on ta nso yi ati omo ohun toro kan o le nikan to mo oro yi to mo soro yi laye lorun on tun ni iya ohun o tori pe baba ohun ti salaisi oni pe ohun o lanu ohun o so fun eda laye laye emi ni won je ni ekeji tohun o so fun o he to sebi koro o ba le ni yanju ka tun se o le de boro tin benle yi o na la fi kesio oni bo hun se fe so fun mi gan abi mo fi nkan senu ni se mo lo nkan fun hun ni tori pe gbogbo eyan opo awon eyan lo ti bi ohun le re ohun o je so ni gba mo n bi ohun le re ohun o ti e le senu ku ni gbo wole sori ti mo fi nkan trenu ni mo fi nkan trenu amo o boro ba ti dodo ti wa o ti de waju olonu o si di dandan ka pari e ah eyin alara wa e dakun eyin te n gbo mi lale toni

ojú òpó lẹ̀, wọ́n ó ṣe ojú òpó lẹ̀ lálẹ́ tòní o. Torí ọ̀rọ̀ yìí, ṣé kí n má tàn yín, nǹkan kì í ṣe ràgó o. Ẹ bá wa dá sọ́rọ̀ yìí. Ẹ bá wa ṣìpẹ̀, fẹ́n tó yẹ bá wa ṣìpẹ̀ fún. Torí mo ní kán jókòó sí di rédíò. Àwọn ọmọ Nàìjíríà náà ó bá wa sọ̀rọ̀ sọ́rọ̀ yìí o. Arábìnrin yìí kí ló ṣẹlẹ̀? Ọyá ṣàlàyé fún mi. Ó lọ́kọ òun ṣòun. Lóòótọ́ òun ti dáríjì o. Àmọ́ kò kúrò lọ́kàn òun. Ọkọ rẹ̀ ṣì ọ́. Ò tún jókòó jó. Ó ti dáríjì. Àmọ́ kò kúrò lọ́kàn rẹ̀. Kò kúrò lọ́kàn rẹ̀ ò dáríjì náà nú. Bó o bá dáríjì ń tòótọ́ yóò kúrò lọ́kàn rẹ̀. Olóhun tóhun sọ pé yé mi. Ó ní ìgbọ̀nsẹ̀ ní létí àwo gbẹ̀gìrì. Bójú bá kú ò ń bẹ̀, sọ́kàn yóò kú ń bẹ̀ o. Arábìnrin sọ̀rọ̀ kó yé mi, kí ló ṣẹlẹ̀ rí? Arábìnrin tún bẹ̀rẹ̀ sí yọ omi lójú. Olóko òun ba òun nínú jẹ́. Olóko òun ṣe òun, ó ṣẹlẹ́dá òun. Tẹkún-tẹkún tòmíjé ní fi ń sọ̀rọ̀. Arábìnrin lanu bó tó, ó sọ ntọ́kọ rẹ̀ ṣe o. Kí alọ́kọ rẹ̀ ṣe rí? Mo ń bọ̀.

lọ́kọ rẹ̀ ṣe. Ó ní ọkọ òun, ó bá ọmọ òun ní àjọṣepọ̀. Ẹ̀yin náà lanú bí ẹjókòó sí. Bẹ́ẹ̀ ṣe lanú lèmi náà ń lanú o. Bó ṣe ṣe yín níhà, ló ṣe mí náà níhà hìn. Ọkọ rẹ bá ọmọ rẹ ní àjọṣepọ̀. Níbo ló wà? Níbo ló lọ rí? Ìbéèrè tí mo barábìnrin yìí kí n ṣì mọ túmọ̀ bílé rẹ̀ ló bá bú sẹ́kún. Kí a ní ṣẹlẹ̀ rí? Nígbà tí ọkọ ẹ wá bá ọmọ rẹ ní àjọṣepọ̀, kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn náà o? Ó ní ǹjẹ́ mo jẹ́ mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sọ́mọ òun yìí ló bayé rẹ̀ jẹ́? Ó bayé rẹ̀ jẹ́ kẹ̀. Àti wípé arábìnrin bò gan ló ṣe mọ̀. Ó ní òun mọ́ rìnrìn àjò torí iṣẹ́ tóun ń ṣe. Ó nígbà míì òun lè lọ bí ọjọ́ méjì. Òun lè lọ bí ọ̀sẹ̀ kan. Ṣé bóun náà lòun kúkú ń gbọ́ bùkátà? Ọkọ òun kò tí ì rọ́wọ́ rí. Òun sì rèé. Òun ò sáàlè máa wo ẹbí òun kí àwọn ọmọ jà wọn kébi ó máa pa wọn o. Oníbòun ṣe wá fura sọ́rọ̀ yìí. Òun dé láti ìrìn àjò tóun ń lọ. Lódì wípé ọmọ òun ń ṣe bákan bàkan bákan sọ́kọ òun. Kí a lélẹ̀ yìí, òun pè lókọ rẹ̀. Só o mọ nǹkan tóun ṣe sá? Dádì rẹ̀ ránṣẹ́. O lọ ò lọ. Ìyún ọkọ rẹ̀ ní o. O ní lọmọ òun bá ṣe ojú sóun. Wípé màá mi, ẹ mọ́ jẹ́ ń bá yín jà o. Ta ni dádì òun? Ẹ mọ́ sọ létí òun mọ́? Ó lóun kọ́kọ́ wò wípé lágbájá. Só o sì mọ nǹkan tóun ń ṣe sá? Ó lọ́mọ òun fi ojú tí ò dáwọ́ òun. Níbẹ̀ lara ti ń fòun wípé àbí nǹkan kan á ṣẹlẹ̀ ni. Ọlọ́run wá wò wípé ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí kìí sọ̀rọ̀ téèyàn mú ní èlé fọ́mọ̀ kóhun ó rẹ̀ lẹ̀. Ọlọ́run wá pọ̀ ọmọ òun òun fà mọ́ra òun kìí lókì rẹ̀. Kí ló dé tóun mú wà báyìí sí dádì rẹ̀? Ó ní ànímọ̀ mi, ẹ mọ́ pè ń dádì mi mọ́. Ó dà náà kí ló ṣẹlẹ̀? Ẹ kúkú mọ̀ pé omi èyí jìnà sójú àwọn obìnrin. Ó tún bẹ̀rẹ̀ sí ní sọmi lójú o. Ọlọ́mọ òun ó ṣàlàyé fóun. Bó ṣe sọ fóun, òun bílèrè pé irú ìsọkúsọ wo lòun sọ yìí. Ọlọ́mọ òun bá bínú dìde níwájú òun.
olóhun wa lo ba oko ohun o bile re wipe lagbaja so bayi se be lori oloko ohun o ku se eyin alara wa eyi gan lo mo fa o tomo yi to fi ku nile ohun ibi tomo nlo ko ye ya oni amo leyin bi odun bi meji si meta omo pada wale o amo ngba ti o fi pada wale omo ti ja putu putu kai Olomo ohun ti didakuda. Oniriri to ohun ri. Arabirin yin soro kan, won o gbodo mo so lori afefe. Olaye ohun ti da ka mo so mi. Akobi omo re lodo oko aro re. Se gbagbe pe mo lo ti bimo meji akobi obinrin e keji o lokunrin o omo to si bi sodo okunrin to wa yi omo kan soso na lo sese bi fun okunrin lomo eleun na Oni ngba tomo ohun wa pada de. O so fun. Oni oko ohun o. O ti gungire koja ewe o. Olohun mo pe o ti baye ohun je. Ohun o gbesan o. Ah! Olohun bi omo ohun titi ko mo se bayi. Olomo ohun pada. Aso wa salaye fun ohun to fe se ni. Kabiyesi Olodumare. Igba to soro yi de awon ibi kan bonito. Eyi to n ba mi so yi oko re o nilo lati wole o. Tori pe oro to n so yi mo ni lati fidi e mule lodo oko e pe se be lori lo to mo pe oko re wole nta mo si bi oko le re oro nti yawo e so re o on to so re o se be ni abi be ko eyin alara wa Oko o se. Oni be ni o. Ah. Ki a lori lo be. To fi garu owo. Ki ni njo lowo ri to fi jole. To fi wa gberu gbese yi. Oko rerin muse. Olohun gbesan ni. O gbesan. Esan ki lo gba. Olohun gbesan. Ohun ti iyawo ohun se fohun. Mo bile re mo ni iyawo re ewo. Se iyawo to ni toju e to ra bata si o lese. To ra so si o lorun. Iyawo ti n wa be se je be se mu kiri. So tu se o ni. Olo se ohun. Oni. Ki iyawo ohun. Ko si mo toju ohun. Yohun lebo. Ah. Eyin na nlanu pe. Iru oro wo re. On tete wa mo do re o. On toju wa mo rire o
oni ìyàwó òun ò lè sọ pé òun ò yànlè. Ìyàwó rẹ̀ yànlè. Mo wojú ìyàwó rẹ̀. Ìyàwó rẹ̀ wojú ọkọ padà. Ìyàwó rẹ̀ yànlè. Olóhùn ló jókòó yìí, kó sọ pé kò rí bẹ́ẹ̀. Ọ̀dọ́, ìyàwó, ọkọ ẹ̀ sọ pé òun yànlè. Ṣé bẹ́ẹ̀ ló rí? Ìyàwó mọ̀ fèsì o. Ó ní débi pé òun ká ọkùnrin mọ́ lórí. Ó ká ọkùnrin mọ́ ìyàwó ẹ̀ lórí. Ìyàwó bá dáhùn. Ó ní ṣe bí mo ti bì ọ́. Mo tún ìjókòó mi jò. Ṣé bí mo ní kó o dáríjì mí? Ó sì ní o ti gbọ́. Ìyàwó ní kó dà. Òun sọ wípé kó lè tán nínú rẹ̀. Kóun náà ó lọ ṣerú nǹkan tóun ṣe yìí. Kó wọ́kùnrin kan. Kó wóbìnrin kan. Kóun náà ó lọ ṣe bẹ́ẹ̀. Yóò bá sì le wá obìnrin. Òun ó bá wá. Kọ́rọ̀ yóò le tán nínú rẹ̀. Àbẹ́ gbọ́rọ̀ o. Ṣé bí gbogbo bí mo ṣe sọ tó? O tá sọ pé o ti dáríjì mí ni. Ṣé nítorí ẹ̀ ló fi wá ṣerú nǹkan tó o ṣe yìí? Ẹ mọ́ gbàgbé o wípé bọ́rọ̀ ó ṣe yanjú ni wọ́n bá wá sọ́dọ̀ wà. Ṣé kí n má tàn yín? Wọ́n mọ̀ tó fẹ́ mọ́ tutọ́ síra wọn lójú. Bẹ́ẹ̀ lọkọ nà mọ́ ìyàwó ẹ̀ lọ́rùn, ìyàwó nà mọ́ kọ lọ́rùn. Wípé ṣé nítorí ohun tí mo ṣe ló fi wá gbéwù ìgbésẹ̀ burúkú tó gbé yìí? Ó ṣe lè fún mi rí. Mo sì bì ọ́, ó sì ló ti gbẹ́bẹ̀. Lọkọ náà fò mọ́ ìyàwó rẹ̀. Wípé, ṣé kó tiẹ̀ lè dùnwọ́ bí wọ́n bá ní kó o pe bó ti ń rí wá, bó ti ń rí náà rẹ̀ o. Ṣé nítorí ẹ̀ lẹ fi wá de òun, ìwà àtọmọ rẹ? Ọ̀rọ̀ ẹ̀mọ́ tó fẹ́ wá fọ́jú pọ̀. Kábíyèsí Olódùmarè. Mo ní ẹ sáà fi sòrò sọ́rọ̀ yìí. Ibi ọ̀rọ̀ yìí dé, ó lágbára báyìí o. Ẹ yóò wá jẹ́ ká pọ̀ mọ̀. Ọmọ tọ́rọ̀ ṣẹlẹ̀ sí. Mo bìyá ọmọléèrè. Sáà lè rọmọ yìí. Ó ní ọmọ yìí, bó débì kò lè dáríjìn. Torí pọ̀ mọ̀ tá à ń sọ yìí gan-an. Bó ti ṣe rìnrìn rẹ̀ lọ, òun náà ti lọ fi ìrìn àjò rẹ̀ sọlẹ̀ sọ́dọ̀ ọkùnrin kan. Ọkùnrin kan ti fóun náà lóyún. Ó ṣe á bímọ tán, èèyàn náà tún lè ta. Ṣẹ́yìn ń gbọ́rọ̀ o, ẹ̀yin alára wa. Òní ẹ̀dákun, ẹ bá ń ké sọ́mọ. Ẹránṣẹ́ sí ẹni kó yọjú sí mi. Kí n mọ́ fọ̀rọ̀ gun ojàre. Ọmọ ẹ̀yìn náà wà o, ó sì yọjú sí mi. Ah!
bó ni ọ̀rọ̀ ṣe wá jẹ́ nígbà tọmọ dé. Mo ń bọ̀ náà.

0: Όμα είναι αγιο δουσιουάο. Νίγκα το δε. Οκτώμα. Λέγγε λέγγε λόγω. Νίπαινε μου τι μου είπε. Χα. Ωρο αμαρά πει. Ότι πολλούκου μου σου. Μπέμπαρι ομοντήπιν ήγκαν. Έτσι μου είπε η κακάν τη σέλεση. Μου κι όμω η οκίμη. Μου σύνει πελέ. Του είπε σε κεμάτων. Bí ọ̀rọ̀ arákùnrin yóò bá mú yẹ̀ sí. A nílò láti pẹ̀tù sọmọ inú dáadáa. Bẹ́ẹ̀ bá ti rí gan-an ní ìjókòó. Bó ṣe ń wo arákùnrin yìí, ẹ ti mọ̀ wípé ọmọ yìí ní oró nínú. Ọkọ ìyá rẹ̀. Abiesi Olódùmarè. Mo sọ̀rọ̀ fún ọmọbìnrin yìí. Mo ní kò sí méní kò sí méjì tí mo fi pé ò mo fẹ́ bẹ ni. Mo fẹ́ àlàyé. Ẹ̀bẹ̀ ni mo fẹ́ bẹ ọ́ o. Torí pé bí n bá sọ fún ọ wípé. Wọn ò tí ì gbọ́ ohun tó ṣẹlẹ̀ àmọ́ ń parọ́ ni. Àmọ́ dákun jèbù rẹ̀. Fi èdè nù. Kò tí ẹ̀ wá wọlá ìyá rẹ̀. Kò sì wọlá wípé ọmọ nìwọ náà gbé dání yìí. Ọmọ tó o sì bí tó o gbé dání ọkùnrin ni. Wọlá nǹkan méjì yìí mọ ọkọ ìyá rẹ lára. Ó ṣe ọ́ o. Wọn ì tí ì fúlẹ̀ ọ̀rọ̀. Ọmọ yìí bú sẹ́kún. Ó sọ̀rọ̀ wúwo kan tí wọn ò gbọdọ̀ mọ sọ lórí afẹ́fẹ́. Ó lóun ka nǹkan kan. Látara ọkọ tí ìyá òun fẹ́. Ìrìn àjò ayé òun sì dàrú. Ọmọ yìí ń sọ̀rọ̀ ẹkún sì ń gbọ̀n mí sínú. Àbẹ́ bá wà ń bẹ̀ kó dàkẹ́ jorí ahun ẹ̀ní mọ̀gbà tómi ó mọ̀ bọ́ lójú yín o. Ọmọ yìí ń sọ̀rọ̀ bó ṣe létò tó dá fáyé rẹ̀. Abiesi Olódùmarè. Ìgbà tọ́mọ yìí sọ̀rọ̀, ó ní mo mọ ipá èyí tí ọkọ ìyá rẹ̀ lò láti bá a ní àjọṣepọ̀. Mẹ́mórì yóò kó lágbárí ọmọ yìí. Ẹ ti mọ̀ wípé wọ́n ti dá ọgbẹ́ sọ́kan ọmọ yìí o. Gbójú bá a kú ń bẹ̀ ọkàn ń kọ́. Ó lóun tí ọkọ ìyá òun ṣe fóun yìí. Òun ló mú kóun ó dìdàkudà láyé. Òun jáde kóun lé. Òun sì lọ kankan nígboro. Tòró òun rò wípé ó ti tán fóun. Ó sọ̀rọ̀ nísàn. Ó lọ́kọ ìyá òun ló báyé òun jẹ́. Ó ní bóun lòun ó ṣe wá dárí jẹun tó báyé òun jẹ́. Ó já sígboro. àwọn eléyìí náà tún rí lọ́pọ̀. Wọ́n tó ṣe yankanyankan báṣubàṣu. Ó gbóyún. Kò rẹ́ni tó fún lóyún o. Ẹ á gbọ́mọ kiri. Ọmọbìnrin tẹnubọ̀rọ̀ rẹ̀ ẹ dákun ẹ mọ́ jẹ́ ń sọ. Bí n bá sọ̀rọ̀, ọmọbìnrin yìí kanlẹ̀ kanlẹ̀. Àfi bí ìpé èèyàn tún fẹ́ ba nǹkan jẹ́ ni. Ọmọ yìí náà ti ní ọgbẹ́. Ọmọ ní ń dè kiri yóò láìsí bàbá. Látara ìgbésẹ̀ tọkọ ìyá rẹ̀ gbé tó sọ di ìdàkudà. Níbi tá a sì ti ń sọ̀rọ̀ ọ̀hún òtútù ń mú mi. Tó! Ẹ jẹ́ kí n fún ẹ̀yin èèyàn wa lórí ọ̀fẹ́ láti bá wa dá sọ́rọ̀ yìí. Mo fẹ́ gbìyànjú láti sọ àwọn nǹkan díẹ̀ tọmọbìnrin yìí bá mi sọ ni. Àmọ́ ẹ mọ́ jẹ́ ń sọ. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ tí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ọmọbìnrin yìí gan ó nílò ìtọ́jú o. Àmọ́ bí ta wa ń bọ̀ rèé o. Mo bẹ́ẹ̀. Àmọ́ èsì tó fún mi, ó lóun ti gbọ́ o. Òun ti gbọ́. Àmọ́ bò lọkùn ṣe fẹ́ kù ń bẹ̀. Torí wípé ọgbẹ́ni lára òun. Ọgbẹ́ni lọ́kàn òun pẹ̀lú. Òun ní ètò rere fún ayé òun. Òun tóun fẹ́ dà. Àmọ́ kọ ìyá òun da ìdàkudà sáyé òun. Ẹ̀wò bọ́rọ̀ yìí ṣe ló mọ́ra wọn. Ọkọ ká ìyàwó rẹ̀, ó ká ọkùnrin mọ́ lórí. Ìyàwó lòun bí ọkọ, ọkọ lòun gbọ́. Ọkọ náà wá lòun ó gbẹ̀san. Ṣèbí ìyàwó tó fẹ́ ìyẹn òun ti bímọ méjì. Ó sì kó àwọn ọmọ méjèèjì ọ̀hún wá sọ́dọ̀ rẹ̀. Ọkùnrin àtobìnrin. Obìnrin làkọ́kọ́ ó sì ti bàlágà. Àmọ́ ohun tí ìyàwó rẹ̀ ṣe, ara ọmọ rẹ̀ obìnrin ló ti gbẹ̀san. Nígbà tí ìyàwó ò sí nlé, ó mọ́mọ dìdàkudà, ọmọ jàjàkuyà sí gbòòrò. Torí pé kò lè bá wọn gbé pọ̀ mọ́. Ọmọ di ọkọ ìyá rẹ̀ sínú. Ó fi nǹkan ṣe o. Ìyún náà wá ń ṣiṣẹ́ bí erin jẹ̀jẹ̀ lérí. Ó sáré sọ́dọ̀ wa, ó wá, ó lòun lọ rèé gbàdúà. Wọ́n níyàwó òun ní ṣe òun. Níbẹ̀ láti tanná sídi ọ̀rọ̀. Tàti rí bí ikú ṣe pá ò bọ́bẹ̀ ṣe kún. Tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rèé o. Ẹ yóò àbá wa bí ọmọ yìí. Àbí kí lẹ rò pa a lè ṣe báyìí. Ọkọ tó wá fẹjọ́ sùn, àsóhùn gan ló jẹ̀sẹ́ bì. Àsóhùn ló lọ rèé gire kọjá ewé orí oko lókookún, ó lọ rèé gbìn pa bẹ́ẹ̀. Ẹ̀yà ọkùnrin tó jẹ́ wípé ẹ̀sà àjá fi sẹ́nu ká dákẹ́. ìfàlẹ̀ pé àwọn nǹkan kan máa fani lápò ya, èyí tí ẹ wá sàpò nìkan tí ó sì fàyè èèyàn ya pẹ̀lú. Tọ́ ọ̀rọ̀ rí ò ẹ̀yìn ọmọ Nàìjíríà, ẹ yóò bá wa dá sọ́rọ̀ yìí. 0 9 1 6 8 9 3 1000 0 9 1 6 8 9 3 1000 number kejì rèé o 0 9 1 5 3 3 3 4 8 9 3 0 9 1 5 3 3 3 4 8 9 3 number kẹta rèé 0 9 1 1 3 mary 8 9 3. Hello. Tọ̀ ń gẹ́ra wọn ni o. Hello, ta ló wà ńbẹ̀? Ẹjọ́ ẹyin rédíò yín lẹ̀bẹ̀ bá ti wọlé, ẹ dákun, ó tún ti re. Ẹjẹ́ gbé pẹ̀lú mi. Hello. Hello. Ìpè yìí ń jára wọn ni o. Hello. Tọ̀ ẹ̀yin ti wọlé. Hello. Hello. Tọ̀ Ọlọ́run ní tò ó, ta ló ń pè àti ìbòlẹ̀ ti ń pè yí?
1: Orí ọ̀fẹ́ ló ń pè látàlẹ́ sí lọ́yẹ.
0: Ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí i.
1: Ṣé rí ìyàwó yẹn ló jẹ̀bi ọ̀rọ̀ yìí?
0: Ìyá ló jẹ̀bi ẹ ṣáwó.
1: Ìyá ẹ ló jẹ̀bi nígbà tó ti di tẹ́ẹ̀tì pé tọmọ yẹn ti sọ orúkọ bẹ́ẹ̀ pé ọkọ ẹ̀ ṣe orúkọ báyìí fún olóyè kò ti gbégbé rẹ̀ ká ní pé ìyá yẹn gbégbé fẹ́ ni. Tó fìyà ìtòótọ́ jẹ ọkùnrin yẹn ni ọmọ yẹn ò ní bọ́ta bó ṣe bọ́ta yẹn.
0: Kó fi ìyà jẹ ọkọ rẹ̀.
1: Ẹni
0: kó fi ìyà jẹ ọkọ rẹ̀.
1: Ẹ nà án, ó rèpọ̀ ọmọ ọlọ́mọ, ṣé tán bá rèpọ̀ èèyàn ṣá máa ń wọ ẹniyẹn níran ni?
0: Tọ́.
1: Bẹ́ẹ̀ni ẹ ṣe lọ sí nígbà tó ti lè rèpọ̀ ọmọ bíbí inú ẹ̀yàn, ó yẹ kó ṣèdájọ́ fún un nìkan ṣíkan. Kó fi orúkọ jó laba níwájú òfin. Ọmọ ìyá lè mọ̀ pé àyá wà nípa ti tòun. Ọmọ yẹn ti rò pé bóyá nǹkan tó ṣe ẹ̀kọ́ fẹ́ tó lè jà fún òun ló ti bọ́sà. Ìgbà tó wá bọ́sà ń ṣe wá wò nǹkan tó wá ṣẹlẹ̀. Màmá yẹn ló jẹ̀bi kò fẹ́ kílé ti tòun dàrú ṣùgbọ́n fẹ́ bayé ọmọ tó bí nínú fẹ́ bayé ti fi ẹ̀jẹ̀.
0: Tọ́.
1: Kábàárọ̀ bayé ọmọ yẹn jẹ́.
0: Ẹ̀sìn ojú òní tì í. Ẹja tún gbọ́rọ̀ lẹ́nu ẹ lómìn.
2: Òkè Adé, orúkọ mi ni Tọ́yì.
0: Báwa dá sí.
2: Bẹ́ẹ̀ ni, a ti kọ́ lé gbogbo nǹkan láyé, ó wà ní àkọọ́lẹ̀ Ọlọ́ọ̀ba. A ti kọ́ pé bọ́mọ yóò ṣe ìrìn àjò ni. Kó wá jọ, kó jọ, kó wo Tọ́lọ́ọ̀, kó dárí. A ti kọ́ pé yóò ṣe ìrìn àjò ènìyàn, kó yá fẹ́fọ̀ lọ, kọ́lọ̀ sí ìdájọ́. Ṣé gbọ́ ya ọmọ ọ̀nà tí mi nìyàn? Orúkọ mi Tọ́yì láti Òkè Adé.
0: Ẹ̀sùn ojú òní tì
2: í. Ó dàrọ̀ sà.
0: Ẹ̀sùn ó dàrọ̀. Ẹ̀lọ́ ẹ̀ka lẹ́sà o. Ọlọ́run ní tò ó, ta ló ń pè àti ìbòlẹ̀ ti ń pè yí?
3: Adékọ́lé, Mahid, Mọ̀kọ́lá.
0: Tọ́ ẹ yẹ bá wa dá sí.
3: Ìgbà bí ń ṣe létí àwo, tàbá ló kójú fún ọkùnrin kú rẹ̀. Àbí ó ń yá lóògbé orí fọ́. Ìyàwó ẹ yọ ọmọ rẹ̀ ló wá kó yẹ kó balẹ̀ lórí. Kó má fi ń ta nídìí o, kó jẹ́ kí wàá gbé díẹ̀ sí. Bẹ́ẹ̀ ni ìyẹn bẹ́ẹ̀ sọ kí wàá bẹ ọkùnrin lè lélẹ̀. Kí bí alóòdì ẹni fọ́ ni? Àwọn tí ò ṣe é gbọ́sí. Wọ́n bọ́ àwọn agbó ìṣòro bá ní pé ọ̀lẹ́ yẹn ọ̀lẹ́ ló ń yọ ọ̀lẹ́ tí ó ń yọ ọ̀lẹ́ òkú mọ́lẹ̀.
0: Ẹ ṣeun. Hello.
4: Hello.
0: Ẹ̀ka lẹ́mọ̀.
4: Ẹ̀ka lẹ́wọ̀.
0: Yes ma, ta ló ń pè àti ìbòlẹ̀ ti ń pè yí?
4: orúkọ tèmi ni ìyá ńlá jẹ láti mọ níyà odoluka.
0: Tọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yìí.
4: Ìkọ́ tí mo jẹ́ sọ ni pé irú ọkùnrin bẹ́ẹ̀ fẹ́ kí ìyá bá rí jù. Èyí tó bá ti ọ̀pọ̀ fún mi mọ́ ìyàwó ẹ̀ lórí. Èlò lé lọ sílẹ̀ ògbàyọ̀ fi wàhálà sí ẹ nìyẹn lé lọ. Ṣùgbọ́n tó fi bọ́mọ yẹn sùn kí ló tó lè bọ́mọ tí ẹ sùn ló jẹ́ pọ́mọ tí àwùjọ wa ló bá sùn. Òun yẹ kò yẹ lẹ́nu téèyàn lè dá ìṣe. Rárá ìka èèyàn ló máa ń ṣe bẹ́ẹ̀ yẹn. Ọkọ àti ìyàwó tí nǹkan kan bá wà láàrin wọn tí ò bá wọ́ mọ́ wọ́n kálukú pé ẹ lẹ̀. Èyí tó fi máa yọ kínní lọ́wọ́ rẹ̀ yẹn ìdájọ́ lọ́wọ́ rẹ̀ yẹn àánú kò dáa ìwà tí ò dáa rárá yìí kò yẹ lẹ́nu téèyàn lè dá ìṣe.
0: Tọ́ ẹ ṣàn ẹ̀yin tẹ́ ẹ fẹ́ máa pè wá ẹ dákun òkun èrò rúru káwà rúru wọ́n ń gbọ́ wà ẹ jáwó ojútùú sọ̀rọ̀ yìí ni. Hello.
5: Kalẹ̀ pàtó.
0: Tọ́.
5: Báyìí ló dàbí ọkọ ní fọ́ọ̀tì. Èyí ni pé tí wàhálà bá ti wáyé láàrin òun àti ìyàwó ẹ̀. Ṣé òun bá lè retaliate in directory? Final tí ò go to other side. Ó mú ọ̀rẹ́ ìyàwó tiẹ̀ náà tó jẹ́ ìyàwó ẹ̀ bẹ́sọ̀ ìyàwó ẹ̀ tí má ti máa kó bá sọ. Àbí kó ṣe kí ni kó lé ìyàwó ẹ̀ jáde. Àṣẹ ni.
0: Tọ́. Ẹ ṣeun.
5: Ẹ gbọ́ mi yé sà.
0: Mo ti
5: gbé ní. Mo ti ó ṣe ní sí ìjọ pọ̀ gan-an ni ó ní fọ́ọ̀tì ẹni tí kàrà tí a bá ṣe sí kó gbà pé àfọ́fà òun ni kò fi jẹ́ nìyà.
0: Ẹ ṣeun ojú ò ní tì í.

0: Hello.
1: Ẹ̀rọ àìkúètò.
0: Ọlọ́run ní tò ó.
1: Adékúnlé Smile lẹ́ẹ̀kan.
0: Ẹ ṣe o.
1: Lẹ́rí ẹ̀bẹ̀ ta ẹ́ á sọ pé ìyẹn lè bẹ ọmọ ẹ̀. Tí bá pín ọ̀rọ̀ ayé ẹ̀ gẹ́gẹ́ bẹ tó sọ̀rọ̀ tán níbi sọ̀rọ̀. Tí ìbá látòfin táyé ọmọ náà ó tò. Tí ọmọ náà rí pé yẹ́s ayé òun ti yí padà sí dáadáa. Ẹ̀sẹ̀ olè dárí ìjìn dá náà. Ṣùgbọ́n tí ó bá pín látòfin ó mọ̀ sí dárí ìjìn ìjìn jẹ́ náà.
0: Ẹ̀yin tẹ̀ ń pè wá nílé gbé pè mọ́ o. Ẹ mọ́ bínú ọjọ́ tí kò wà ní pàpamọ́ra ni. Ẹ jẹ́ kí n wá máa lọ sílé. Ọ̀rọ̀ tí ń bẹ́ ńlẹ̀ yìí kò sí ẹni tí ó ṣe tí ò ní sọ mẹ́wàá. Gbèmí gan gbọ́ ṣé kí n má tàn yín o. Mo fojú láì fi wo arákùnrin yìí. Láti ẹ̀wá níyàwó ẹ̀ ṣàṣìṣe sọ́nà tó yẹ ò gbọ́rọ̀ gbanú. O ṣe léyìí àṣìṣe gbáà ni. Kódà ó burú ju tíyàwó ẹ̀ ṣe lọ. Nígbà ìyàwó rẹ̀ sọ àwọn ọ̀rọ̀ débì kan wọn ò fẹ́ sọ débẹ̀ ni. Òun gan ló fa inú páńpẹ́ tíyàwó ẹ̀ kó sí. Ìyàwó sì tàn á sọ fún un pé bó bá sì sọ pé ò fẹ́ gbẹ̀san ìwọ náà lọ wá obìnrin ṣé. Kò sáàmọ̀ wípé ọ̀nà àbáyọ ọmọ òun wá fún ọ. Bí ó ṣe dá a fún ọ láìmọ̀ wípé. Tọ́ kéyìí ó jẹ́kọ̀ọ́ o. Fún gbogbo ọkùnrin pátápátá. Ogun tí ń jẹ lòmíì ń tó fà fúnra ẹ̀ ni. Ẹ wá mọ̀ wọ̀rọ̀ yìí ọkọ̀ gangan ló tún wá kẹjọ́ wá. Àṣó gangan nìṣòro ayé ara ẹ̀. Tọ́ bọ́lọ̀ ń bá ṣe fẹ́ ká ṣe ọlọ́run ó fún wa ṣe. Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pè wà dà. Bó bá ti lè gbá àwọn ìgbésẹ̀ tó yẹ kó gbé. A mọ̀ wípé ayé ọmọ ò ní bàjẹ́. Torí pé ọmọ náà bóun náà ó bá rojú rere ọlọ́run yóò dáríjìn. Bá a bá fẹ́ kọ́lọ́run ó gbàdúrà wa ní bàbá wa ti ń bẹ lọ́run. Àìsí àmọ̀ bá a ṣe mọ́ képe dáríjìn wá bá a ṣe ń dáríjìn àwọn tó ṣẹ̀ wá. Ẹ̀yin tọ́rakùnrin ṣe ó wúwo lóòótọ́ a ó lé pọ̀. Àmọ́ ju gbogbo ẹ lọ. Gbogbo wa náà lẹ́lẹ́ṣẹ̀ níwájú ọlọ́run. Kò wá nídìí bí. Tí mo sọ fún ọmọbìnrin nù kò wá nídìí bí. Ẹ ṣe bẹ́mi ẹ̀ ṣì wà bẹ́mi bá wà ìrètí wà. Gbà wípé ohun tó ṣẹlẹ̀ sí ọ yìí yóò jẹ́ ìtàn ni. Ìtàn àtẹ̀kọ́. Ṣé ẹ ti wá rí ìdí tá a fi gbé ohun síta? Torí pé àwa nígbàgbọ́ wípé ọ̀rọ̀ yóò látúnṣe. Gbogbo ẹ̀ ni ó sì dá ní ẹ̀ka kọ̀ọ̀kan. Ayé ọmọ òun ó dá. Ayé ọkùnrin náà ó dá. Ó ti jìyà tó yẹ ó jẹ. Ṣèbọn ní iṣẹ́ bí erin tí ń jẹ̀jẹ̀ ìlérí wọn. Àmọ́ ẹ̀jẹ̀ á dáríjìn ọlọ́run dáríjà wa náà. Ṣé o ti gbọ́ ọmọbìnrin mi bá ń dáríjìn? Gbogbo àwọn ìgbésẹ̀ tó yẹ á gbé ká gbé. Ayé tiẹ̀ náà ó dà. Ọmọ rẹ tó sì gbé dání ọmọ ọkùnrin yóò wá padà dàbí Dáfídì ni. Yóò padà dàbí Sólómọ́nì. Bẹ́ẹ̀ ni ọmọ tó gbé dání Sólómọ́nì ni ó padà jẹ́. Tọ́ a mọ̀ bẹ ò bẹ ní bẹṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó. À ń lọ lónìí ò a tún padà bọ̀ ọjọ́ mẹ́jọ láṣẹ Olódùmarè. N ò fi inú ìbànújẹ́ èmi ò ní bá yín inú ìbànújẹ́. Ilé tẹ̀ tí ń gbọ́ mi yìí ilé yìí ò ní dàrú o. Ọ̀dẹ yóò ní dàrú ẹni tí ó dàrú kò ní wọlé o lasho lodumare oko e ma ke sara yawo eyin na e ma joyi e oju eyi talakan fi nsori o eja fife bara wa lo ka je olooto sira wa gbogbo awon oro tin be lori tabili wa lasiko yi nkan kan la fayo ife sonu otito ona sonu aisododo wa wole to eh ile yin o ni daro boya ni nkan te fe ba mi so eyin na fe ba mi soro nipa igbeyawo yin won fowo lagba yin loju won yan yin je e number te pe mi sire 08058816462 e dakun be ba fe pe mi e jo dola o 08058816462 number temi no to olugbe mi go moto so lo ko temi arogbolohun bi eni rogo olu omo ya adua ndagbere o your radio apostle titi ojo mejo ta to pade Stephen Ike on the lower button ta jo sise ohun ire o orun ayo la o sun o dabo.

0: gbogbo ni gbogbo ayé ń dàdàrí kiri tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́.
1: Your preferred wholesome radio.
2: Àwọn ọ̀rẹ́ gúngún lobìnrin lè ṣe, àwọn gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ, bóbìnrin fojú dóró.